0: pátápátá.
1: Tó ní fẹ́ láti wá sí ẹ̀yìn rere Jésù Kristi fún gbogbo ènìyàn. Bẹ́ẹ̀ mọ́ lẹ́ẹ̀dọ́, ló jẹ́ ká máa ké tantantan. Bẹ́ẹ̀ ayé ti sí sílẹ̀ o. Ní gbogbo ọjọ́ ìsinmi láti agogo mẹ́sàn-án òwúrọ̀ títí di agogo mọ́kànlá òwúrọ̀ 9 AM to 11 AM. Àkókò náà dé wàyí o. Ẹ̀yin náà ẹ wá jẹ àǹfààní orí ọ̀fẹ́ ńlá yìí láti kó àwọn àgùntàn wá ságbo ìgbàlà. Ẹ̀yin náà ẹ máa bọ̀, ẹ wá ṣe onígbọ̀wọ́ ìwàásù ọlọ́gbọ̀n ìṣẹ́jú wákàtí kan tàbí jù bẹ́ẹ̀ lọ lówó tí ò ga jara lọ. Ẹ má gbàgbé pé gbogbo tá a bá ṣe fọlọ́run ló lérè. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pé ayọ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0706840 7359 tàbí tóbi 0803509 3394. Wíwàásù ìyìnrere Jésù àìgbọdọ̀ má ṣe ni, torí pé àṣẹ olùgbàlà ni fún gbogbo ọmọlẹ́yìn Kristi. A ó máa retí yín o.
2: Tired of listening to the same old content? Tune in to Wells Radio 89.3 FM, the only radio other radio stations listen to.

0: Ẹ̀fílẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM. Níbẹ̀ gangan lẹ wà.
1: Nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí? West Radio 89.3 FM. Nǹkan agbẹ́mágbẹ́.

bí àgbọ̀nrín ti máa ń mí ẹlẹ sí ìpadò omi, ọlọ́run bẹ́ẹ̀ ni ọkàn mi ń mí ẹlẹ sí ọ. Òǹgbẹ ọlọ́run ń gbé ọkàn mi sí ọlọ́run aláàyè. Nígbà wo ni èmi ó wá tí èmi ó sì yọjú níwájú ọlọ́run? Omijé mi ni oúnjẹ mi ní ọ̀sán àti ní òru. Nígbà tí wọ́n wí fún mi nígbà gbogbo pé ọlọ́run rẹ dà. Nígbà tí mo bá rántí nǹkan wọ̀nyí, èmi tú ọkàn mi jáde nínú mi. Èmi ti bọ́ ọ̀pọ̀ ìjọ ènìyàn lọ. Èmi bá wọn lọ sí ilé ọlọ́run pẹ̀lú ohun ayọ̀, ohun ìyìn, pẹ̀lú ọ̀pọ̀ ènìyàn tí ń pa ọjọ́ mi mọ́mọ́. Èéṣe tí orí rẹ fi tẹ̀bá ìwọ ọkàn mi. Èéṣe tí ara rẹ kò fi lélẹ̀ nínú mi. Ìwọ ṣe ìrètí ní ti ọlọ́run, nítorí èmi ó ṣáà máa yìn síbẹ̀ fún ìrànlọ́wọ́ ojú rẹ̀. Ọlọ́run mi, orí ọkàn mi tẹ̀bá nínú mi. Nítorí náà ni èmi ó ṣe ìrántí rẹ láti ilẹ̀ Jọ́dánì wá, àti láti Hẹ́mónì, àti lókè Mísárì wá. Ibu omi ń pe ibu omi nípa ihò ṣíṣan omi rẹ̀. Gbogbo ríru omi àti bíbí omi rẹ̀ bomi mọ́lẹ̀. Ṣùgbọ́n Olúwa yóò pàṣẹ ìṣeun ìfẹ́ rẹ̀ nígbà ọ̀sán, àti ní òru orin rẹ̀ yóò wà pẹ̀lú mi, àti àdúrà mi sí Ọlọ́run ẹ̀mí mi. Èmi ó wí fún Ọlọ́run àpáta mi pé, èṣe tí ìwọ fi gbàgbé mi. Èṣe tí èmi fi ń rìn ní ìgbàwẹ̀ nítorí ìnilára ọ̀tá ni. Bí ẹni pé idà nínú egungun mi ni ẹ̀gàn tí àwọn ọ̀tá mi ń gàn mí. Nígbà tí wọ́n wí fún mi lójoojúmọ́ pé Ọlọ́run rẹ̀ dà. Èṣe tí orí rẹ fi tẹ̀bá ìwọ ọkàn mi. Èṣe tí ara rẹ kò fi lélẹ̀ nínú mi. Ìwọ ṣe ìrètí ní ti Ọlọ́run, nítorí èmi ó ṣáà máa yìn síbẹ̀. Ẹni tí ṣe ìrànlọ́wọ́ ojú mi àti Ọlọ́run mi. Ògo ni fún bàbá àti fún ọmọ àti fún ẹ̀mí mímọ́. Bí ó ti wà ní àtètè kọ́ṣe, ó ń bẹ nísinsìnyí, bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo. Ayé àìnípẹ̀kun. Amen.

tí a dàgbà mọ́ tẹ̀. Àìkú àìsá àìyípo padà. Akiri sore, asore kiri. Ala fin odi orun. Ala anu ni o. Ala anu ato lori ofe. Ala de wura. Olugbeje oko opo. Ibare o, olorun me. Ibare o, baba me. Ibare o Olorun to ni aye ati orun. Ogo ati ogo ati ogo ni foruko re. Olorun ibere arin ati opin. Fun anu re to po bi eyan re ti okun. Ori ofe re tin san bi odo. Wo wa gbe oga ninu mi yi. Osu osu kejo na re to na nse were de were tenu bodo lo. Ojo keta le logun ninu osu kejo. Sunday kerin na re. Sunday kerin re ninu osu kejo odun 2026. Fun anu re to po aso we pe o se aso we pe o se atun so lekan se we pe o se lori ime ati gbogbo okan laaye ti won la anfani ati ma darapo mo eto ye ni gbogbo ojo Aiku Sunday. Àwọn tí wọ́n gbọ́ wa láàárọ̀ yìí fún ìgbà àkọ́kọ́. Ẹ̀yin tí ẹ ń darapọ̀ mọ́ ètò yìí fún ìgbà àkọ́kọ́. Ẹ̀yin tí ẹ kàn yìí síbẹ̀ tí ẹ kàn bá wa lẹ́nu ẹ̀ fún ìgbà àkọ́kọ́. A gbé Ọlọ́run ga fún ìgbé ayé yín. Mo gbé Ọlọ́run ga fún ìrìn àjò yín. Fún àánú rẹ̀, fún ìkẹ́ rẹ̀ àti ìgẹ́ rẹ̀ lórí yín. Fún ìpamọ́ rẹ̀. Ìjáde àti ìwọlé ìrìn àjò téèyàn gbáradì fún àti èyí téèyàn ò gbáradì fún èyí téèyàn plan fún èyí téèyàn ò prepare fún. Síbẹ̀ Ọlọ́run dára síbẹ̀ ó ṣe olóòótọ́ àti olódodo láti mú wa lọ́nà àwọn ìrìn àjò yìí a sì lọ abọ̀ láyọ̀ àtàlàáfíà. Mímọ̀ ṣe wa kọ́ o agbára wa kọ́. Ọgbọ́n orí wa ò gbé, agbára wa ò ká.

padà. Ẹ ṣeun tẹ́ yíjú padà. Ẹ ṣeun tẹ́ jáwọ́ lọ́rọ̀ wà. Ẹ ṣeun tẹ́ dáwadá. Ẹ ṣeun tẹ́ wò wá níràn. Ọlọ́run Dáfídì, Ọlọ́run Ísírẹ́lì, Ọlọ́run Ábráhámù, Ọlọ́run Ísáàkì. Ìbáṣe pé ẹ dá wa dá ni. Ìbáṣe pé ẹ yọ̀ǹda Rẹ̀bíkà máa ṣe ni. Níbo la àbá wà? Níbo la àbá yọjú sí? Bó la àbá ti ṣe? Níbo la àbá ní pé a ṣe ṣe? Àbá wa yìí náà kọ́ ènìyàn lásán lásán tí èmi rẹ̀ ń bẹ nínú ìwò imú rẹ̀. Àwa kìtà èèyàn lásán tó jẹ́ wípé kí làwa dámọ̀, kí la jámọ́, bá ni wá. Àwa náà ò ṣe bẹ́ẹ̀ yàtọ̀ sáwọn ewéko. A ṣe bẹ́ẹ̀ yàtọ̀ sáwọn ẹranko nú ìgbẹ́. Bẹ́ẹ̀ ṣe ń fẹ́ ewédú tẹ̀ ń fẹ́ ẹ̀fọ́ tẹ̀ ń gé wọn lẹ́mìí kúrú ń bẹ̀ wọn. Bẹ́ẹ̀ mẹ́ran ti bí mẹ́ja tàn tẹ̀ ń pa wọ́n tẹ̀ ń. Ẹ ti wa náà ò ṣe bẹ́ẹ̀ náà yàtọ̀ sáwọn tì í. Àmọ́ torí pó kàn fi wá jọba lórí wọn. Àwọn yẹn náà nǹkan tó ń mí làwọn náà. Bí wọn bá lẹ̀mí ni ẹ̀ sẹ́yìn kó lè jẹ́. Ó dàbí bẹ́ẹ̀ bá rẹ̀fọ̀ tó rọ ni tẹ́ ẹ̀rẹ́wédú tó rọ. Ẹ wá mọ wò lẹ́gbẹ̀ẹ́ lè tí ò rọ. Ṣé ẹsẹ̀ kùdí látòkò? Ṣé mọ̀ pé ó yàtọ̀ síra wọn.

àti ìgbìmọ̀ tí ń darí ìkànnì yìí. Lórúkọ àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan, lórúkọ àmójú ẹ̀rọ fúnṣà àtàwà yìí, Stephen Adeyemi Ige ṣóun lọ lọ́wọ́ bọ́tìnì. Òun ni àjọ dánámọ́rí ṣiṣẹ́ ọpọlọ láàárọ̀ tòní. Òun lájọ fọwọ́ luwọ́ tí ohun gbogbo òfin lọ bí a ti ṣe kọ̀wé rẹ̀. Lórí ètò yín ètò wa wákàtí ìyìn rere níkànnì yìí, pẹ̀lú ọmọ yín, ọ̀rẹ́ yín àti olólùfẹ́ yín, Adé Dàmọ́lá, olóyèdè ọmọ bàbá olómiye. Olórúkọ tèmi jẹ́ Emi ni ọmọ bàbá olómiye. Mo kí yín pé ẹ kú ojúmọ́, ẹ káàárọ̀. Ọdẹ odun bí ara ò lẹ́bí, ṣé àlàáfíà lẹwà bí àwa náà ti ṣe wà lówùúrọ̀ tòní. Gẹ́gẹ́ bẹ́ ẹ ṣe mọ ìṣe wà, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ ìṣe wa, orin látinú ìwé orin yìn rere, òun lá kọ̀kọ́ gùn lé. Orin látinú ìwé orin yìn rere, fún ti àárọ̀ tòní méjì péré ni mo mú wá. Wọ́n sì ni tó bá ti yá kan kì í pẹ́ mọ́, ẹ jẹ́ á tètè wọnú àwọn orin yẹn lọ. Ní pápápá.

àwa tí a mọ òyìnbó rẹ̀ dáadáa mọ̀ pa àmọ́ tẹ̀lé ẹ káàbọ̀ padà láti abala orin láti inú ìwé orin rere àkọ́kọ́ fún ti àárọ̀ tó ní òyìnbó rẹ̀ ni great is thy faithfulness o lord my father ní yorùbá òtítọ́ rẹ̀ tóbi bàbá ọlọ́run mẹ́ kò sí àyídáyidà lọ́dọ̀ rẹ̀ wọn kò yí padà àánú rẹ kò kùnà rí bí ó ti wà bẹ́ẹ̀ ni ó wà títí àánú ọlọ́run ò yí padà ń ṣẹ́jú kan àánú rẹ ò kákú ò èèyàn ni kó mọ́ tọwọ́ bọ́n tí ó mú kí àánú ọlọ́run kó kákú ò lórí ayé rẹ àánú ọlọ́run bí ó ti wà ní àtètè kọ́ṣe bẹ́ẹ̀ náà ló wà títí dé sísè torí ọlọ́run fúnra rẹ̀ ò yí padà ọlọ́run ò yí padà bẹ́ẹ̀ ni àánú rẹ̀ kò yí padà àánú rẹ̀ yìí sì wà títí ayé àánú rẹ̀ kò ní pẹ̀kún ó wà láti ìran dé ìran ni èèyàn ló lè mú kí àánú ó kákò èèyàn ló lè mú kí májẹ̀mú má ṣe èèyàn ló lè tọwọ́ bọ ohun tí yóò mú kí àánú ó seize láyé ènìyàn òtítọ́ rẹ̀ tóbi òtítọ́ rẹ̀ tóbi lára àárọ̀ àánú tuntun ni mò ń rí lójoojúmọ́ bá a ti ń jí à ń rí àánú tuntun gbogbo ohun tí mo fẹ́ lọ́wọ́ rẹ ló ti pèsè gbogbo tẹ́nìyàn ń wá lọ́wọ́ ọlọ́run náà ló wà wọ́n wà tí ò sọnù kiri o wọ́n wà lọ́bi tí ò sí o bó bá wà débẹ̀ nítòjú rẹ̀ bá rí kó o fara mọ́ iṣu lónìí kó fún ní fìlà kó fi gba orí lọ́wọ́ èèyàn iṣu lónìí kó fún yàn bàtà kó fi gbẹsẹ̀ lọ́wọ́ èèyàn ṣùgbọ́n wá gba fìlà rẹ lọ́wọ́ ẹni tó dá orí rẹ wá gba bàtà rẹ lọ́wọ́ ẹni tí ó dá ẹsẹ̀ rẹ ẹni tí ò dá ọ tó fẹ́ lọ gba nǹkan lọ́wọ́ rẹ. ayédèrú ni ó gbé lé ọ lọ́wọ́ orí yẹn ó ní kò sí àyídáyidà lọ́dọ̀ rẹ ìwọ kò yí padà rí àánú rẹ kò kùnà rí bó ti wà láti ìgbà yìí náà bẹ́ẹ̀ náà ló wà títí lára àárọ̀ àánú tuntun ni mò ń rí gbogbo tí mò ń fẹ́ lọ́wọ́ rẹ ti pèsè òtítọ́ rẹ tóbi púpọ̀ sí mi ọdọ́ ẹnìkan ṣoṣo ni àánú yẹn wà ọdọ́ ẹnìkan ṣoṣo ni ìpèsè rẹ wà bíbélì wípé tó bá ku ọgbọ́n fún ẹnikẹ́ni nínú ìwé jákọ́bù yẹn ó ní kó béèrè lọ́wọ́ ọlọ́run tó ń fi fún ni tí kìí bani wí. If you need anything, mo bá nílò ohunkóhun kó o ṣàfẹ́rí ohunkóhun kó o ń pòǹgbẹ fún ohunkóhun mọ́ wa lọ síbi tí ò sí. Bẹ́ṣù bá fúnyàn lẹ́kọ̀ọ́ ẹgbẹ̀rún kan ó ní tí ó fi gbà lọ́wọ́ rẹ̀. Bá fún ọlẹ́gbẹ̀rún kan ó lè fi gba ẹgbẹ̀lẹ́gbẹ̀ lọ́wọ́ rẹ. Ìgbà ooru ọyẹ́ òjò àti ìkórè oorun òṣùpá ìràwọ̀ lọ́nà wọn ó dàpọ̀ mẹ́ta gbogbo ní ìjẹ́rìísí òtítọ́ ńlá àti àánú àti ìfẹ́ rẹ̀. Gbogbo àwọn àsìkò wọ̀nyí gbogbo àwọn tọ́lọ́run dá yìí ṣáájú kó tó dá ènìyàn gbogbo wọn ló ń jẹ́rìí wípé yes òtítọ́ ọlọ́run wà láti ìran dé ìran. Àánú rẹ̀ wà láti ìran dé ìran ìfẹ́ rẹ̀ sì wà síbẹ̀síbẹ̀. Ìdáríjì ẹ̀ṣẹ̀ àlàáfíà tó dájú ìwà láàyè rẹ tóhun ìtùnú tó ń darí. Agbára fún òní ìrètí fún ọ̀la ìbùkún àìníye ó jẹ́ tèmi ó jẹ́ tiyín. Ìdáríjì ẹ̀ṣẹ̀ àlàáfíà tó péye.
so oni okun fun oni ireti fun ola ta lo nfi fun ni e wa sodo eni to le fun yan bi eyin te je baba ti e je akabisi ninu aye yi to je pe inu yin kun fun orisirisi gedegede be ba mo be se nse itoju awon omo yin be ba mo be se nse ike awon omo yin melo melo ni baba yin tin be ni orun how much more ife pe lori e ja lo sinu orin keji ti mo mu wa laaro toni orin lati ni iwe orin irere keji fun ti aaro toni e ja lo

bẹ́ẹ̀ni mo ń kí àwọn tí wọ́n ṣẹ̀ darapọ̀ mọ́ wa. Wákàtí ìrere ohun lè tò tó ń tẹ̀wọ́ wájú láàárọ̀ tòní níkànnì kànga gbọ́mọ̀gbẹ́. 89.3 FM Wells Radio Oríọ̀lì Estate nílẹ̀ Ìbàdàn. Pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín Adé Dàmọ́lá Olóyèdè ọmọ bàbá Olómiyè. Kristi ni Omiyè náà. Ọmọ Kristi mo ni èmi. Kristi bàbá mi òun ni Olómiyè. Èmi ọmọ rẹ̀ rèé. Ẹ jẹ́ ń lọ sínú orin tí mo mú wá fún wa lónìí. Lára àwọn orin tí a máa ń lò fáwa tí a ti máa darapọ̀ lójoojúmọ́ àti ní gbogbo ìgbà. Lára àwọn orin àwọn bàbá wa tí a fi dìde. Kí Ọlọ́run kó túbọ̀ máa ro wọn ní agbára.

ẹ káàbọ̀ padà láti abala orin tí mo mú wá fún wa láàárọ̀ yìí. Jọ̀wọ́ ẹyin lọ̀rọ̀ tó bá ti bọ́lẹ̀ kò ṣeé ṣe kí ni o, kò ṣeé kó mọ́. Ẹjọ́ wẹ́wẹ́ nínú ilé ìjọsìn, ọ̀rọ̀ ọlọ́rọ̀, ọ̀rọ̀ tí wọn ò pinni sí. Ẹja kíyèsára, ká sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn, ẹtú mu odùnnú ilé ìjọsìn káẹ̀. Ẹyin ò lọ burú jáì jù. Fúndì èyí, mo foro yìí rọ̀ wá, mo fi rọ̀ kan gbogbo tó gbọ́ wá. Látẹnu bàbá wa evangelist Níyì Adédọkùn, orin yẹn ti tọ́jọ́ mẹ́ta. Tabaníká wo oníyọdún ti ń ṣe. Bíbélì ni yára láti gbọ́ lọ́ra láti fi sí. Gbogbo ọ̀rọ̀ lèyàn lè gbọ́, kì í ṣe gbogbo ọ̀rọ̀ lèyàn lè fèsì sí. Gbogbo ọ̀rọ̀ náà lè fi lọ̀yàn, ṣé ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ lèyàn lè tẹ́tí sí. Ó tiẹ̀ wá lè tẹ́tí sí, ṣùgbọ́n kò kíyèsí irú ọ̀rọ̀ tó jẹ dáadáa, pàápàá jùlọ nílé ìjọsìn. Wọ́n wà lára àwọn tí yóò máa sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́, wọ́n wà lára àwọn tí yóò máa dìtẹ̀. Mo sọ̀rọ̀ yìí náà lọ́sẹ̀ tó kọjá bẹ́ẹ̀, ṣùgbọ́n orin yìí ló jẹ́ kí n tún padà síbẹ̀. Ọ̀tẹ̀ máa ṣe kúbẹ́kúbẹ́, ọ̀tẹ̀ máa ń tẹ̀yàn rì, ó sì jẹun tó burú lójú Olúwa. Ó jẹun tí Olúwa kojú oro sí, ó jẹun tí Olúwa kórira lọ́pọ̀lọpọ̀. Pé àtayébáyé lèyàn ti máa ń ní pé ara àwọn kálukú ní kíláàsì àbò ní sẹ́ẹ̀tì, ṣùgbọ́n nínú ilé ìjọsìn gbogbo wa ni ìkan náà. Ìwé bẹ̀rù yẹn sọ ní orí kẹta ẹsẹ̀ kẹrìnlélógún àbí nǹkan, pé kò sí lé ní láàrin yín, gbogbo yín ò ní ìkan nǹkan náà. We are all the same, àtọkùnrin àtobìnrin. Gbogbo wa ìkan náà ni wá lójú Olúwa.

tàbí kírísì ti wà tí ẹ̀mí rẹ̀ ń bẹ. Wọ́n ní fọwọ́ ìyá, wọ́n ní fi lé yín léjì kan, wọ́n sì ní pàrọwà ìbànújẹ́ fún yín. Lọ́sẹ̀ yìí, àti ní ìwọ̀nba ọjọ́ tó kù kó sì yóò parí. Ìrànlọ́wọ́ tẹ́ ò tí ì rí gbà rí, Ọlọ́run yóò gbèdìde fún yín. Ohun tó dàbí ẹ̀gàn àti àbùkù yẹn láyé àti iṣẹ́ yín àti ní ilé yín, ẹni tó ní ayé àtọ̀run yóò mú kúrò. Ẹ ó sì máa gbé ní àìléwu. Ẹ̀yin bàbá màmá lórí ọmọ ẹ ò ní sọkún. Lórí ọmọ ẹ ó gba ìròyìn ayọ̀. Ọjọ́ ayọ̀ yín yóò dé. Nígbà tó bá dé, ẹni ẹlẹ́ni ò ní jókòó fún yín. Ẹ̀yin tẹ́ ẹ ṣe iṣẹ́ ọmọ lórúkọ Olúwa, ẹ̀yin náà lẹ jẹ́. Bẹ́ẹ̀ ni ó sì rí lórúkọ Olúwa. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Jésù Kristi, Olúwa wa. Màmá sẹ́rí padà rí láàárọ̀ tòní. Tí eré gbogbo yóò di ọjọ́ mẹ́jọ bí Jésù Olúwa bá tí ìdè tó bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn. Àmọ́ kí n tó máa lọ láàárọ̀ tòní. Màá fi òwúrọ̀ yìí kí màmá mi Ògúndàrè. Látinú ìjọ God's Word Harvest Tabernacle ní Alexander Àpáta nílùú Ìbàdàn fún ayẹyẹ ọjọ́ ìbí wọn tí ó kò ní kò pẹ́ kò pẹ́ yìí. Ìgbà ọdún kan ni lórúkọ Jésù. Ìjọ yín ó dálẹ́ fún wa. Ọ̀kọ̀ọ̀kan nù àwa ọmọ tẹ́ bí nípa tara àti nítẹ̀mẹ́ a ò ní yọ sọnù lójú yín. Àtẹ̀yìn àti bàbá ẹ ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ. Bẹ́ẹ̀ ni yóò rí lórúkọ Olúwa. Happy birthday, ma, in advance. Bákan náà ni mo fi àsìkò yìí kí gbogbo àwa ọ̀dọ́ ìjọ Apostolic Christi lágbàáyé sí àparí ìpàgọ́ ọ̀dọ́ wa ní àná The International Youth Conference ní aláṣepé ní ìkéré láti ọjọ́rú Wednesday ọ̀sẹ̀ tó kọjá yìí títí wọ àná Saturday. I celebrate everybody. Látorí àwọn bàbá wa, àwọn aláṣẹ àti olùdarí ìjọ Apostolic Christi, látorí ààrẹ olùṣọ́àgùtàn dókítà Henry Ojo, bàbá wa alábòjútó gbogbogbò olùṣọ́àgùtàn Jéde Onagua, bàbá wa General Secretary Pastor Dr. Babajide, ajínrere àgbà ìjọ Apostolic Christi Pastor Richard Kọláwọlé bàbá arógún gbógun mi, àti olórí àwọn ọ̀dọ́ pátápátá bàbá mi dáadáa The National Youth Coordinator CAC Nigeria University Pastor Ajayi Olamide Ebenezer. God bless you, sir. God bless you. More strength in Jesus' name. Ẹ ti bẹ̀rẹ̀ dáradára lórúkọ Olúwa, ẹ parí ẹ̀ síbi tó dára. Àwa tí Ọlọ́run kó lé yín lọ́wọ́ fún iṣẹ́ yìí, ẹ ó ṣe àṣeyẹ lórí wa. Ẹ ò sì ní jẹ̀bi níbì kankan. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìrìn àjò fún gbogbo ọkàn tó wà àti àwọn tí ó padà láyọ̀ àti àlàáfíà. Lórúkọ Jésù, a ó ṣe àmọ́dún. Mú kí gbogbo àwọn ọ̀gá mi dé sísè fọ̀ olúgbòdì odò ọ̀nà. Àwọn ọ̀gá wa dáadáa, Pastor Jacob and Co, PJ tiwa Pastor Jọba, Bro Ife, IBK, àwọn Sister Cordua, Sister Kenny and Co. God bless you all in Jesus' name. Ọlọ́run yóò mọ tún agbára gbogbo wa ṣe. A ó sì jùmọ̀jọ délé. Thank you.
Aujo Daily Loko, Loruko Jesu. Remain blessed. Stay safe. Bubba Kanton Bumi. Abolo no yodajulori wa. Shalom.

0: FM。Boost your business with Wells Radio 89.3 FM. In a competitive world of business, strategic brand and product positioning is key to growth. Don't remain unseen in the shadows. Shine a spotlight on your brand with Wells Radio 89.3 FM today. Why Wells Radio? We are your state's number one family radio station. We connect with the heart of families in your state. As the smallest unit of the society, families trust Wells Radio for quality content and information. Visit us today along Alaafin Avenue, Oluyole Estate, Ibadan, a white and blue building just before Sharp Corner ensures your business won't go unnoticed. Advertise with us today. Call our marketing office on 0903-936-8185. Call Toby on 0803-509-3394. Ayo on 0706-840-7359. Take the leap today. Let Wells Radio 89.3 FM be the megaphone for your business success. You won't regret it.
1: Bá fẹ́ polówó ọjà yín lórí rédíò tẹ́ ẹ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà West Radio ní kẹ́ ẹ máa bọ̀ o àfetiwa gbé ti yín lárugẹ owó owó ga jara lọ o come for your jingle and advertisement at West Radio 89.3 FM gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ̀lájọ̀ iléeṣẹ́ ńláńlá àti kéékèèké ẹ̀yin ilé ìjọsìn pátápátá ẹ máa bọ̀ ẹ wá gbé wò ẹ jẹ́ wò ẹ jọ́ wò ẹ tọ́ wò jọ́ Gbàdọ́gà ni Master. Kí lẹ tún ń dúó ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ búlù. West Broadcasting House. Ní Alaafin Avenue, Oluyole Estate, Ibadan, Oyo State, Nigeria. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. West Radio 89.3 FM. Ọlọ́run gbọ́ gbogbo ń tẹ́ fẹ́ ojú kan ló wà.
2: Èmi lọ́lọ́pẹ́. Èmi lọ́lọ́pẹ́. Èmi lọ́lọ́pẹ́ ní ètò tí ó máa wáyé ní ìkànnì yìí West Radio 89.3 FM ní déédéé agogo mẹ́rin sí agogo márùn-ún ìrọ̀lẹ́ gbogbo ọjọ́ ìsinmi. Abala méjì ni ó kalẹ̀ kà sórí ètò yìí. Abala àkọ́kọ́ tani ọlọ́pẹ́ níbi tá ti máa gba àlejò àwọn tó yẹ pé mọ́ra wọn gẹ́gẹ́ bí ọlọ́pẹ́. Abala kejì òun náà ni abala ọ̀rọ̀ àṣẹ níbi tá ti máa gba àlejò àwọn ikọ̀ àti ìránṣẹ́ Ọlọ́run tó yẹ pé Ọlọ́run fún ní àṣẹ ní déédé agogo mẹ́rin ìrọ̀lẹ́ pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín Sunday ọmọ Afọlábí. Nínú ọdún yìí èmi àti ìwọ a ó jọ gbégbá ọpẹ́ ẹja jọgbọ́.
1: Jésù ló sọ pé ẹ jáde lọ sínú ayé kẹ lọ wàásù fún gbogbo ẹdá. Tó yá lẹ tiẹ̀ mọ̀ pé ogúnlọ́gọ̀ àwọn èèyàn ló fẹ́ràn láti máa sin Ọlọ́run nínú kọ̀rọ̀ yàrá wọn ní àwọn ọjọ́ ìsinmi nípasẹ̀ dídarapọ̀ mọ́ ìjọsìn lórí rédíò. Èyí gan ló fà á tí iléeṣẹ́ wa West Radio 89.3 FM fi gbé àǹfààní ńlá bàǹtàbàǹtà yìí kalẹ̀ fún gbogbo ilé ìjọsìn ńláńlá àti kéékèèké gbogbo òjíṣẹ́ Ọlọ́run pátápátá tó nífẹ̀ẹ́ láti wàásù ìmí rere Jésù Kristi fún gbogbo ènìyàn. Kẹ́ ẹ mọ́ lẹ́ẹ̀dọ́ ló jẹ́ ká máa ké tantan pé ayé ti ṣí sílẹ̀ o. Ní gbogbo ọjọ́ ìsinmi láti agogo mẹ́sàn-án òwúrọ̀ títí di agogo mọ́kànlá òwúrọ̀ 9 AM to 11 AM àkókò náà dé wàyí o. Ẹ̀yin náà ẹ wá jẹ àǹfààní orí ọ̀fẹ́ ńlá yìí láti kó àwọn àgùntàn wá ságbo ìgbàlà. Ẹ̀yin náà ẹ máa bọ̀ ẹ wá ṣe onígbọ̀wọ́ ìwàásù ọlọ́gbọ̀n ìṣẹ́jú wákàtí kan tàbí jù bẹ́ẹ̀ lọ lówó tí ò ga jara lọ. Ẹ má gbàgbé pé gbogbo tá a bá ṣe fọlọ́run ló lérè. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pé ayọ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0706840-7359 tàbí tóbi 0803509-3394. Wíwàásù ìyìnrere Jésù àìgbọ́dọ̀ má ṣe ni torí pé àṣẹ olùgbàlà ni fún gbogbo ọmọlẹ́yìn Kristi. Ó máa rí.

Olúwa àwọn ọmọogun wà pẹ̀lú wa, Ọlọ́run Jákọ́bù ni ààbò wa. Ẹ wá wo iṣẹ́ Olúwa, ìrora ro tí ó ṣe ní ayé. Ó mú ọ̀tẹ̀ tàn dé òpin ayé, ó ṣe ọ̀run, ó kí ọkọ̀ méjì, ó sì fi kẹ̀kẹ́ ogun jóná. Ẹ dúró jẹ́ kí ẹ sì mọ̀ pé èmi ni Olúwa, a ó gbémiga láàrin àwọn kẹfẹ́rí, a ó gbémiga ní ayé. Olúwa àwọn ọmọogun wà pẹ̀lú wa, Ọlọ́run Jákọ́bù ni ààbò wa. Torí náà gbé oríyìn sókè ẹ̀yìn ẹnu ọ̀nà kí á gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọba ògo kí ó wọnú ilé wá. Ta ní ọba ògo yìí Olúwa tó le tó lágbára, Ọlọ́run tó lágbára ní ogun. Ẹ gbé oríyìn sókè ẹ̀yìn ẹnu ọ̀nà àní ká jùmọ̀ gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọba ògo kí ó wọnú ilé wá. Ta ní ọba ògo yìí Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, òun náà ni ọba ògo.

0: Ẹjẹ́ ń sáré gba ìpè àwọn tó ní ẹ̀rí láàárọ̀ yìí. Ẹ̀yin tẹ́ rí ọwọ́ Ọlọ́run láàrin àwọn ọ̀sẹ̀ tó kọjá yìí. Bẹ́ẹ̀rẹ̀ fẹ́ fi ìmoore rẹ̀ hàn. Nọ́mbà tẹ́ máa pè tó já sórí ètò iná ni 0916-893-1000. 0916-893-1000. 0915-333-4893. Ẹ tún lè pè 0911-333-3893. Hello? Hello.
1: Hello, Pastor. Ekaaro.
0: Ekaaro, sir.
1: Ekaaro, Pastor. Se ba ti ko ta se da lemba yin ba ke ku je se gbo kini lowo. O fe pe nigba te to le ja ide e, je ka ite ni. Oruko mi ni oko tadi, o ta so lo
0: yin. I am number 1.
1: Ekaaro, lemba yin da ke se gbo ka te flash je kini lowo.
0: Okay, sir. Ekaaro.
1: O ke lowo Olorun. Ekaaro, sir, ku se mi re pe la ka bi ta ti le.
0: Amen, amen.
1: O dupe lowo Olorun to pa re mo. Ti do ju ni. Mo ti wà náà ìlera tó kò jẹ́ kẹ́gbẹ̀ mi kò jẹ́ kí n wà pẹ́ sí ní délé àrùká kò jẹ́ kí n di kọlùkọ níbi kòjọ́ kọlẹ̀ náà tó máa táyá mo yìn lóògùn gbéga o.
0: Olúwa ṣeun torí pé ẹtì ẹ̀yìn ọlọ́run lórúkọ Jésù ẹ ò rí ọwọ́ Ọlọ́run. Ọwọ́ Ọlọ́run yẹn máa kan ayé yín. Ayípadà rere yẹn tẹ́ ẹ nílò lórúkọ Jésù. Ọlọ́run tó máa ń yí ayé ẹni padà sí lórúkọ Jésù yóò fọwọ́ agbára rẹ̀ kan yín.
1: Bẹ́ẹ̀ ni
0: yóò rí. God bless you, my brother. God bless you.

0: Hello.
1: Hello, Ekaro.
0: Ekaro.
1: Ni samay ke la chuka ni o.
0: Baba, Ekaro sa.
1: Ekaro sa, aku ojuma o.
0: Ojuma layo ni aku ojo.
1: Aku ojo yo tura o.
0: Amin Jesu.
1: Olorun aba mi wa pelu yin sa.
0: Amin, amin.
1: Loruko Jesu ni sugare ni suje ni o.
0: Amin Jesu.
1: Ni ke we se du ni ba je ko mi ju na o.
0: Amin Jesu.
1: Yo tun ma te ti waju ti ni o.
0: Amin.
1: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó pa mí mọ́ tọ́pa ìdílé mi mọ́ ẹ̀jẹ̀ kájọ sọ́tún ẹ̀jẹ̀ kájọ kú àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run afọ́fẹ́ fún àfihàn fún oríkèjì tí nípa ẹ̀pá wa tí kò sí agbára Ọlọ́run òun náà ló fi kéwòró ló fi gbé ìdílé mi ró mo dúpẹ́ fún oore ńlá ńlá tó ń ṣe fún mi tí ò padà lẹ́yìn mi Ọlọ́run ṣe mo dúpẹ́ ọpẹ́ mi nìyẹn sọ.
0: Olúwa ṣeun àbáyín dúpẹ́ bàbá lọ́sẹ̀ yìí gangan ẹ ò rí ìyanu Ọlọ́run. Àwọn ìyanu tí ó jọ yín lójú tí ó jọ aráyé lójú lórúkọ Jésù yánu ẹ máa ṣẹlẹ̀ nú ayé yín.
1: Àmì Jésù
0: Olúwa wa, thank you sir.

àkókò ẹ̀rí lẹ́tọ̀ tó ń ba afẹ́fẹ́ ṣọ́ rẹ̀ ní west radio 89.3 fm eléyìí tí a kalẹ̀ sí alámi abẹ ní olúyọ̀lẹ̀ estate nílùú ìbàdàn bíi

wọ́n ní lọ́jọ́ kẹta lẹ́yìn ikú ọkọ àwọn. Wọ́n lẹ́ni tó jẹ́ àbúrò ọkọ àwọn wá pe àwọn pé ọkọ òun pé ó ra ilẹ̀ kan pé ìwé ilẹ̀ yẹn gan pọ̀ wọ́ òun ló wà.

0: arábìnrin wọn ní nígbà táwọn jáde opó.
1: àwọn kan wọn yán gálágalá wọn lọ. wọn lọ sọ pé ìgbàgbọ́nù.
0: wọn ní tó wá jí àbúrò ọkọ àwọn ìwọ́n ní kò dá nǹkan kan sọ lórí tó bá wọn sọ yẹn pé kò dá nǹkan kan sọ mọ́ lórí ẹ̀.
1: àwọn kan wọn yán gálágalá wọn lọ.
0: wọn nígbà tó ṣàṣe díẹ àwọn wá bí léèrè pé bàbá lágbájá ọ̀rọ̀ tẹ bá mi sọ ń pa nípa ilẹ̀ tí ẹni dádé àwọn ará pamọ́ síbi kan.
1: wọ́n lọ sọ ògo kìrìsìtẹ́nì wọ́n lọ sọ ògo rẹ̀
0: nù. wọ́n láàbúrò ọkọ̀ àwọn ìwáṣẹ́ kanlẹ̀ pé igbó ọjọ́ òòlù àwọn bẹ́ẹ̀ sọ ọ̀rọ̀ tó jọ bẹ́ẹ̀. gẹ́gẹ́ bó lè jẹ́ bíi tírọ́mà ikú ọkọ̀ ẹ̀ ló jẹ́ kó máa sọ̀sọ́kùsọ.
1: ṣé ń gbàdúrà sọ lọ́rùn pé mo ti mọ̀ ní ìbẹ̀rẹ̀ ayé mi bàbá má jẹ
0: ká má fọ̀rọ̀ gùn wọn láàbúrò ọkọ àwọn ẹ̀ṣẹ́ àfarígápò òun ò bá sọ tó jọ bẹ́ẹ̀ o.
1: ẹ̀mí mi mọ́ wá bí ti ìgbà ni.
0: ipò ọkọ̀ àwọn òrà lè kò dẹ̀ kó wo ilẹ̀ kankan fáwọn o.
1: wọ́n dá

0: kọna.
1: Wọ́n ní ṣùgbọ́n àwọn sọ fún Ọlọ́run pé tó bá jẹ́ pé lóòótọ́ ní ọkọ àwọn aráalẹ̀ tó dẹ̀ wà lọ́wọ́ àbúrò ọkọ àwọn, pé Ọlọ́run yóò gbé àwọn níjà, yóò dẹ̀ gba ẹ̀tọ́ ọkọ àwọn jáde fáwọn.

0: arábìnrin ni lẹ́yìn ikú ọkọ àwọn ipegbèsè ti pọ̀ jù. Wọ́n ní báwọn ṣe ń gbà kan làwọn fi ń yí kan, báwọn ṣe ń gba oríṣiríṣi àwọn iléeṣẹ́ onígbèsè yẹn. Làwọn ń gbà mọ́ra wọn, làwọn ń gbà pọ̀.
1: Àbọ̀rọ̀ fojú tójú ẹ̀ lọ́nà.
0: Bẹ́ẹ̀ làwọn fi àwọn owó àwọn fi ń ra ọmọ àwọn nílé ìwé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀.
1: Tó padà fọ́lẹ́ mi, ó ti rí yẹn rí. Kí ni ìṣòro rẹ̀ ó nígbàgbọ́ kó o tó máa.
0: Wọ́n ní kó o rọrùn fáwọn àwọn fi gbèsè yí gbèsè.

0: wọn lọmọ àwọn tó jẹ first born yìí ó fẹ kọ final paper ẹ ó dẹ fẹ ṣe project ní university.
1: Orí ti mọ́ mọ́ jẹ́ ń padà síbi òrìṣà lé wa.
0: Wọ́n lásìkò ìwà le púpọ̀ pé kò sí owó kò sí nǹkan kan.
1: Wà á rí wọn, wọ́n ti ṣaládùúrà rí.
0: Arábìnrin níbi táwọn wá owó dé páwọn fẹ́ wá owó délé ọ̀tá àwọn síbẹ̀ àwọn ò rí owó.

wọ́n ní lọ́mọ ìpè ló ń yọ àwọn lẹ́nu. Àwọn sáré sáré àwọn ò rí ìrànlọ́wọ́ láti ibì kankan. Wọ́n ní lóru ọjọ́ yìí àwọn ò lè sùn. Àwọn wá ń fi omi jẹ́, àwọn fi ń kọrin ìyìn sọ́lọ́run, àwọn ń fomi jẹ́ gbàdúrà.

0: Ọlọ́run kì í fi àwọn ènìyàn ti ẹ̀ sílẹ̀. Wọ́n láwọn ò mọ báwọn ṣe lè ṣàkàwé títóbi àti títóbi ìyanu Ọlọ́run yìí.
1: Ẹni lówó máa kú, ẹni tí olówó máa kú. Ẹni mọrin kan máa gbàdájú, ẹni tí ò mọrin kan máa gbà.
0: Wọ́n nígbà tí ó fi di ìdájí ọjọ́ kejì.
1: Ìdájọ́.
0: Wọ́n ní láàárọ̀ kùtùkùtù.
1: Ọ̀pọ̀lọpọ̀ ló pera wọn lẹ́ni àmì òróró tó ṣe pẹ́.
0: Wọ́n ní táwọn rí ó máa ya àwọn lẹ́nu púpọ̀ púpọ̀.
1: Ní àmì ògógóró ni wọ́n.
0: Wọ́n ní àbúrò ọkọ àwọn tó ṣẹ́kanlẹ̀ lọ́jọ́ yìí.
1: Eventually, wà á wá rí wí.
0: Wọ́n ní àbúrò ọkọ àwọn ló máa wá àwọn wá ní ìdajì kùtùkùtù yìí.
1: Pé kò sẹ́ni tó.

0: wọn ní báwọn ṣe rí àbúrò ọkọ àwọn yìí wọn ló ya àwọn lẹnu púpọ púpọ
1: bàbá mi jẹ dàbọ
0: torí pé láti ọdún tó ti sọ wípé ọkọ àwọn wọn ní ọdún ìkòtí àwọn òjọ ní nǹkan kan ṣe pọ mọ
1: ó jẹ dàbọ
0: wọn ní kò wá wọn kò pé àwọn kò béèrè àwọn ọmọ kò ṣe nǹkan kan.
1: ìbáṣepọ̀ nígbà tó lè ronú lórí pé ayé èyí ó múlẹ̀ mọ́ òfò ní ilẹ̀
0: mọ́. wọn lárákùnrin wa sọ pé ìyá alágbájá mo ti ṣe ọ. Wọ́n nárákùnrin wá jẹ́ pé lóòótọ́ ọkọ yóò ra ilẹ̀ tí ìwé ilẹ̀ yẹn dẹ̀ wà lọ́wọ́ àwọn.
1: Kán rí pé ayé yìí kìí ṣe tẹnìkan.
0: Wọ́n láwọn ọ̀rẹ́ àwọn kan ló ṣe àwọn lọ́nà pé káwọn má gbé ilẹ̀ ìfún wọn pé opportunity ti ẹ̀ rèé.
1: Àṣepọ̀n ládùúrà lè ronú.
0: Àwọn ṣe gbẹ́sẹ̀ lé ilẹ̀ láwọn ta ní ọdún yìí.
1: Ayé yìí ayé ló máa mọ. Mo tó tọ́ èmi lálága, èmi ni pírẹ́sídẹ́ǹtì Ìkórè. Ọjọ́ Abá ti sùn dá òjì mọ́ ni
0: wọ́n. Wọ́n ní ṣùgbọ́n láàrin ọ̀sẹ̀ tó kọjá ẹ̀ arákùnrin àbúrò ọkọ wọn ló ń sọ bẹ́ẹ̀. Nípò òun ò ṣáà nísinmi òun ní ìfọkànbalẹ̀.
1: Ìbáṣepẹ́ kòkòrò lè ronú.
0: Ipe lójú oorun òru gbárábìnrin lòun rí.
1: Ó rí pé àwọn dúdú ọmọ pupa ayé la mọ́.
0: Tó sì ń sọ pé gbọ́gbé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ fún.
1: Wọ́n fi gbogbo wọn sí.
0: Pé kó o má bàa kú.
1: Lọ́dọ̀ ẹ̀dùnmarí ni.
0: Ẹ̀tọ́ ẹni tó wà lọ́wọ́ rẹ lọ dá padà fún.
1: Ó rẹ̀ ń bọ̀ jáde.
2: Ẹ̀wù kúkú rí ohun ilé yẹn.
0: Wọ́n nàbúrò àwọn wa sọ pé lóòótọ́ lọ́dún yẹn gangan làwọn ti ta ilẹ̀ yìí.
2: Ọjọ́ dájọ́ sún mọ́ mi.
0: Ṣùgbọ́n owó táwọn ta ilẹ̀ àwọn fẹ́ dá padà fún.
2: Ọgbẹ́ yìí ṣìnà, ọgbẹ́ yìí ló ṣe ni wọ́n sì gún lọ́gọ́ náà.
0: Arábìnrin sọ wípé àbúrò ọkọ àwọn máa dá owó ìpadà fáwọn.
2: Ìlú gbẹ́

0: Don't prepare exam, eh? Final year exam, Toma, I want fresh. I wrote Joy Gun Gun, I want to know where that is somewhere exam.
1: Jaco Yami, where are you? He said to me,
0: wọ́n ní ọlọ́run ju àwọn lójú lọ́pọ̀lọpọ̀.
1: Ọjà ń yá mi pé ìwọ̀wọ̀ ni mo wá yẹ.
0: Ẹ̀tọ́ àwọn tó jẹ́ pé ti á látọjọ́ tó ti pẹ́.
1: Màá lọ ni màá lọ. Bàbá máa rán mi létí pé kò
0: sí. Ọlọ́run dẹ̀ fi àánú dá padà.
1: Ohun tí mo ní tó.
0: Ó wá jẹ́ àsìkò tí ìrètí ti pin fáwọn gangan lọ́lọ́run dá ìtọ́ ìpa.

0: ẹmá gbàgbé pé láàárọ̀ kùtùkùtù lọ́la láti aago márùn-ún àárọ̀ a pàdé lórí ètò àṣẹ ìbẹ̀rẹ̀ ọjọ́. Nínú ọ̀sẹ̀ tuntun yìí lórúkọ Jésù ẹ ò rí ọwọ́ Ọlọ́run. Ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù yóò bí ìyanu fún yín. Òjò àánú Ọlọ́run, òjò ìbùkún ó máa rọ̀ sórí ayé yín. Lọ́sẹ̀ yìí gangan ẹ̀rí yín máa jáde. Àní lọ́sẹ̀ tuntun tá a wà yìí gangan ẹ̀rí yín lórúkọ Jésù ó máa jáde. Mo dúpẹ́ lọ́wọ́ studio manager tájọ ṣiṣẹ́ láàárọ̀ yìí.
1: Ẹ wo obìnrin onísun ẹ̀jẹ̀ ọdún.
0: Àwọn náà ni engineer Henry Osage.
1: Nígbà tí Jésù òun kọjá lọ, ó fọwọ́.
0: Ẹ̀yin fẹ́ bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò àti fún ìpolówó ọjà.
1: Ṣé ti aṣọ rẹ̀?
0: Ẹ láwọn ọjà kan tẹ́yìn fẹ́ polówó.
1: Sún ẹ̀jẹ̀
0: ara. Ẹ lè pè mí sórí nọ́mbà 08053007582. Mo fi ń lè fẹ́ Olúwa lọ́wọ́ àti àlàáfíà Olódùmarè. Ẹ má gbé kúrò Church on Radio ló máa gorí agbègbè báyìí. Títí ọjọ́ mẹ́jọ tí mi àtàǹfin ó ti ọ̀ láǹfààní láti pàdé ó dàbọ̀.

nka wo ni gbogbo aye n dàdàrí kiri tí wọn pọn yìí. West Radio 89.3 FM, nka agbẹ́magbẹ́.

kí yín ẹ káàsán a dẹ̀ kó ìsinmi òní ọpọ́ rẹ̀ láṣe láṣọ̀nà ìlédùmarè ìròyìn àgbáyé ńlá mú wá fún yín láti ìkànnì west radio 89.3 FM ìkànnì kànga gbọ́mágbẹ̀ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí òpópónà láàrin avenue olúyọlé estate ìbàdàn tèmítọ́pẹ́ ọláwọlé ni oníròyìn yìí ṣáájú ẹgbọ́ àwọn kókó lè tó wà nínú ìròyìn náà. ààrẹ tinubu pè fún àṣeyọrí lọ́dún 2027 gẹ́gẹ́ bí yari nzodima ti ṣe ń léwájú ìpolongo ìbò fún ẹgbẹ́ òṣèlú apc. ọ̀gá àgbà fún iléeṣẹ́ tọ́pẹ̀ ní ayédèrú fèsì padà pẹ̀lú lẹ́tà ìgbanisíṣẹ́ rẹ̀. ọgọ́rọ̀ àwọn ènìyàn sá kúrò ní ẹkùn kòdófà nílẹ̀ sudan fún ààbò ní ẹ̀rọ̀bẹ̀dẹ̀. ilẹ̀ iran ṣèkìlọ̀ lórí gbígbẹ̀san lára àwọn orílẹ̀-èdè lè tó lẹ̀dí àkópọ̀ pẹ̀lú ilẹ̀ us nínú ìjà ọrọ̀ ajé. nínú ìròyìn eré ìdárayá serena williams ti gbáradì fún ìdíje us open return nínú àwọn ìgbésẹ̀ lè tó fi ara pẹ́ ti àkàràsì. ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. ààrẹ bọ́lá tinubu ti sọ di mímọ̀ wípé òun ní àfojúsùn àṣeyọrí lọ́dún 2027 pẹ̀lú fífún àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú all progressives congress apc lẹ́yìn tí ó máa léwájú ìpolongo ìbò ní ojúṣe láti rí pé ẹgbẹ́ òṣèlú ọ̀hún yóò tayọ nínú ètò ìdìbò ọdún tó ń bọ̀. ààrẹ ló sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde tó wá láti ọwọ́ olùdámọ̀ràn pàtàkì rẹ̀ fẹ́tọ́ ìròyìn àti ìlànà àtẹ̀lé báyọ̀ ọ̀nànúgà nígbà tó ń kéde àgbékalẹ̀ ìgbìmọ̀ ìpolongo ààrẹ fún ẹgbẹ́ òṣèlú apc fẹ́tọ́ ìdìbò oṣù kínní ọdún 2027. ààrẹ ló jẹ́ alága ìgbìmọ̀ ọ̀hún nígbàtí igbákejì ààrẹ kashim shettima jẹ́ igbákejì alága àti àwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀. bó tilẹ̀ jẹ́ wípé olùdíje sípò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú african democratic congress adc ìyẹn atiku abubakar ṣàlàyé wípé àkójọpọ̀ àwọn ikọ̀ ìpolongo ìbò láti ọwọ́ ààrẹ tinubu jẹ́ ọ̀nà àyíléke láti pẹnudà lórí ìjíròrò lórí owó ìrànwọ́ orí epo. olùdámọ̀ràn pàtàkì fẹ́tọ́ ìròyìn atiku ẹ̀yìn paul hibe ló sọ eléyìí di mímọ̀ lánàá wípé láìpẹ́ òun náà yóò láǹfààní láti ṣe àfihàn àwọn ikọ̀ ìpolongo ìbò rẹ̀. tí ṣe adarí àpapọ̀ àti ọ̀gá àgbà fún àjọ tó rí sí ìdàgbàsókè iléeṣẹ́ àpapọ̀ àti ọ́fíìsì iṣẹ́ àkànṣe àrà ọ̀tọ̀ nàìjíríà náà ti ṣe èyí ò george nwabuezè ti tako ẹ̀sùn lílọ́wọ́ nínú iléeṣẹ́ tó jẹ́ ayédèrú lórílẹ̀‐èdè yìí. nwabuezè ló sọ eléyìí di mímọ̀ lánàá wípé ọ́fíìsì tó wà lábẹ́ àmójútó akọ̀wé ìjọba àpapọ̀ ìlòun darí pẹ̀lú àlàyé wípé iléeṣẹ́ náà ti wà láti ọdún 16 sẹ́yìn. nwabuezè ló fi eléyìí léde nínú ìdáhùn sí ìbéèrè àwọn oníròyìn pẹ̀lú ṣíṣe àfilédè ìwé ìgbanisíṣẹ́ rẹ̀ lẹ́ẹ̀tọ́ ní déètì ọjọ́ kẹta oṣù kẹwàá ọdún 2025 tó jáde láti ọ́fíìsì akọ̀wé ìjọba àpapọ̀. tẹ́ ẹ̀ bá gbàgbé àjọ olómìnira tó ń gbógun ti ìwà ìbàjẹ́ tí a mọ̀ sí icpc ìlọ́jọ́ jimo lè tó kọjá ìlò fìlédè wípé ààrẹ ti pàṣẹ fífi kélé òfin mú nwabuezè. ẹgbẹ́ òṣèlú allied people's movement apm ti kọ̀wé ẹ̀sùn sí àjọ tó ń rí sí ṣíṣe owó ìlú kúmọkùmọ tí a mọ̀ sí efcc láti ṣe ìtanáwádìí awuyewuye ìpàṣípayọ oní tírílíọ̀nù 2 naira lórí owó ìrànwọ́ orí epo tó wà ní ìpamọ́ pẹ̀lú fífi ọ̀rọ̀ wá àwọn tọ́rọ̀ kàn lẹ́nu wò. nílé èyí tí a ti rí ẹni tí ṣe mínísítà fẹ́tọ́ ìṣúná tó tún jẹ́ alámòjútó ọrọ̀ ajé ìyíhùn taiwo oyèédélé àti ẹni tí ó ti léwájú rẹ̀ tẹ́lẹ̀ ìyíhùn wálé ẹdùn
wípé ogún bílíọ̀nù dọ́là tó jẹ́ tírílíọ̀nù mẹ́tàdínlọ́gbọ̀n náírà ni ló ti wà ní ìpamọ́ níbi oṣù kọkànlá ọdún 2024. Ìpè yìí ló wà nínú àtẹ̀jáde tó jáde láti ọwọ́ ẹni tí ṣe akọ̀wé ìpolongo àpapọ̀ ẹgbẹ́ òṣèlú APM, ẹ̀yin Abubakar Yusuf, wípé àlàyé tó tọ́ gbọ́dọ̀ wá lórí ọ̀rọ̀ náà. Bákan náà ni wọ́n pàrọwà sílé aṣòfin láti ṣe ìbéèrè gbangba lórí ẹ̀sùn náà wípé àwọn orílẹ̀-èdè Nàìjíríà nílò láti mọ bí ọ̀rọ̀ náà ti ṣe rí lórí owó ọ̀hún lábẹ́ ìṣèjọba Ààrẹ Tinubu.

ọgọrọ àwọn ènìyàn ló ti ń sá kúrò ní ẹkùn Kordofan nílẹ̀ Sudan látàrí lemọ́lemọ́ ìjà láàrin àwọn ológun àti àwọn ikọ̀ àfarajù ológun. Èsì fi léde wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ti fẹsẹ̀fẹ kúrò jákèjádò agbègbè ọ̀hún léètọ́ sì fi ara sìn sí àwọn ìletò bíi ẹlòbéèdè lèyí tí ó jẹ́ pé kò dín ní ẹgbẹ̀rún márùn-ún ìdílé ilẹ̀ sí fi léde wípé ó gúnlẹ̀ sílù náà láàrin ọ̀sẹ̀ kan. Eléyìí tó dẹ̀ ti mú ìlera dé bá ìletò ọ̀hún látàrí ọ̀wọ́n oúnjẹ ilégbèé àti àwọn nǹkan míì. Àáwọ̀ ní Kordofan ti jẹ́ lójẹ́ ara làásìgbò ilẹ̀ Sudan láàrin àwọn ológun àti àjọ ẹ̀ṣọ́ aláàbò ìdáhùn kankan tó sì ti fa hílàhílo fún ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn. Ilẹ̀ Iran ti ń dí koko láti gbẹ̀san lára orílẹ̀-èdè yòówù.

padà sípò tó wà tẹ́lẹ̀ pẹ̀lú fífòpinsin làásìgbò lẹ́ẹ̀tọ́ tí ń súnmọ́ olóṣù mẹ́fà láàrin wọn. Ìkìlọ̀ yìí ń lọ jẹyọ láti ẹnu alámòjútó ètò ààbò ilẹ̀ Iran lánàá gẹ́gẹ́ bí ilẹ̀ US ti ṣe ń gbèrò láti kéde ìjìyà tuntun lẹ́ẹ̀tọ́ lè ṣàkóbá fún ọrọ̀ ajé Tehran. Akọ̀wé ìgbìmọ̀ elétò ààbò ilẹ̀ Iran Mohsen Reye ló ṣàlàyé fún àwọn oníròyìn ìgbésẹ̀ Iran nínú ìrawọ́ ẹ̀bẹ̀ sí àwọn orílẹ̀-èdè lágbàáyé láti jìnà sí dídarapọ̀ mọ́ aáwọ̀ ọrọ̀ ajé ilẹ̀ US. Ọ̀rọ̀ rẹ̀ yìí ló jẹyọ lẹ́yìn ọjọ́ díẹ̀ létí ààrẹ Donald Trump lẹ́ẹ̀tọ́ kéde èròǹgbà ìṣèjọba rẹ̀ lórí ọrọ̀ ajé ilẹ̀ Iran pẹ̀lú ìgbógunti ńlá lórí ọrọ̀ ajé orílẹ̀-èdè yòówù lẹ́ẹ̀tọ́ bá ṣe ìrànwọ́ fún ilẹ̀ Iran. Àwọn ìgbésẹ̀ wíwá àti ìdóòlà ẹ̀mí ń tẹ̀síwájú lẹ́yìn tí ọkọ̀ orí omi kan tó kó àwọn arìnrìn 15 tó dojú dé lórí odò ní Tunisia. Ẹni tí ṣe agbẹnusọ fún iléeṣẹ́ elétò ààbò ilẹ̀ Tunisia Ozan Jebabli nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lánàá ó fèsì léde wípé ọkọ̀ orí omi ọ̀hún ni ló tẹ̀rì lóru jímọ̀ mọ́jú Sátidé wípé wọ́n ti dóòlà ẹ̀mí èèyàn kan. Èsì fi léde wípé òkùtù ènìyàn mẹ́rin iná ti rí ṣùgbọ́n kò tí ì sí àrídájú wípé ara àwọn ènìyàn lè tó wà nínú ọkọ̀ ojú omi náà ni. Agbègbè náà ni ló jẹ́ ibi ìrìn àjò àrìmábọ̀ lé tí kò fi gbogbo ara jìnà sí ilẹ̀ Italy eléyìí tí àwọn tọ́rọ̀ kan kuyàmọ̀ gbígba agbègbè ọ̀hún gẹ́gẹ́ bí ewu ńlá. Pẹ̀lú bí ó kéré tán 5,400 ènìyàn ti ṣe dèrò ọ̀run tàbí kan pòórá ní agbègbè ọ̀hún lọ́dún tá a wà yìí. Nínú ìròyìn eré ìdárayá Serena Williams lẹ́ẹ̀tọ́ ti jẹ́ akọni fún ìgbà 23 àti ẹni tí ó wà ní ipò kejì ìyún Spanish Carlos Alcaraz tó jẹ́ olùjáwé olúborí ìgbà 7 ni yóò fi gagbága nínú ìdíje Open Mixed Doubles lẹ́yìn tó jẹ́ ti ilẹ̀ Amẹ́ríkà. Àjọ ayò ẹlẹ́yin orí tábìlì ilẹ̀ USA tí a mọ̀ sí USTA ló kéde léyìí lánàá wípé Williams ẹni ọdún 34 ọmọ ilẹ̀ Amẹ́ríkà ni yóò máa padà nínú ìdíje ọ̀hún láti ọdún 2022. Èyí lópin ìròyìn àgbáyé wa fún tọ̀sán tòní ṣùgbọ́n ká tó máa lọ ẹgbọ́ àwọn kókó tá a mẹ́nuba lẹ́ẹ̀kan sí. Àmọ́ a fún yín pé Ààrẹ Bọ́lá Tinubu ti sọ́ di mímọ̀ wípé òun fojúsùn àṣeyọrí lọ́dún 2027 pẹ̀lú fífún àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress tí a mọ̀ sí APC lẹ́tí ó máa léwájú ìpolongo ìbò ní ojúṣe láti rí pé ẹgbẹ́ òṣèlú náà tayọ nínú ètò ìdìbò ọdún tó ń bọ̀. A mẹ́nuba wípé ẹni tí ṣe adarí àpapọ̀ àti ọ̀gá àgbà fún àjọ tó ń rí sí ìdàgbàsókè iléeṣẹ́ àpapọ̀ àti ọ́fíìsì iṣẹ́ àkànṣe àrà ọ̀tọ̀ tó ń pè ní Nàìjíríà náà ti ṣe ìyún George Nwabiezi ti tako ẹ̀sùn lílọ́wọ́ nínú iléeṣẹ́ tó jẹ́ ayédèrú lórílẹ̀-èdè yìí. Àmúáfin pé ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn ló ti ń sá kúrò ní ẹkùn Kordofan nílẹ̀ Sudan látàrí lemọ́lemọ́ ìjà láàrin àwọn ológun àti àwọn ikọ̀ àfarajì ológun. Àtúmúáfin pé ilẹ̀ Iran ti ń dínkokò láti gbẹ̀san lára orílẹ̀-èdè yòówù tó bá darapọ̀ mọ́ aáwọ̀ ọrọ̀ ajé ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú rẹ̀ gẹ́gẹ́ bí ilẹ̀ Egypt ti ṣe rọ Tehran àti Washington láti padà sí ipò àlàáfíà tán wà tẹ́lẹ̀ pẹ̀lú fífòfinsin làásìgbò tó ti ń súnmọ́ oṣù mẹ́fà láàrin wọn. Nínú ìròyìn

0: ẹgbọ́nà. Lẹ́yìn ò bá ká ẹgbọ́ ṣo lè dúpẹ́ ṣá. Ẹgbọ́nà tọ́lọ́ ẹni tó lè ká.
1: Ẹ bá mi gbé gbá ọpẹ́. Èmi tí wọ́n ti sọ pé kò lè jẹ́ nǹkan kan. Èmi tí
0: nítorí pé
1: wọ́n sọ pé kò lè
0: jẹ́. Ó ní ká ìbùkún rẹ.
1: Nǹkan kan.
0: O lè fọ ọkàn rẹ sípasẹ̀ ọgbọ́n.
1: Ẹwọ́n wo re
0: ìpàdé. Ẹgbọ́nà. O ní ẹni tí ò ká ò lè dúpẹ́.
1: Ẹwọ́n wo ṣẹ́ ìpàdé.
0: Ṣùgbọ́n ọ̀tálẹ̀ ni tó yẹ kó lè ká.
1: Láyé mi.
0: Ọ̀pọ̀lọpọ̀ sọ pé òun ti ẹ̀ rí ká.
1: Ọ̀pọ̀lọpẹ̀.
0: Ẹgbọ́nà ẹ bá mi bì í léèrè. Jí jíjí tó jí sùn tó sùn. Ẹgbọ́nà talẹni tó jẹ́ pé òun kò lè sùn. Ẹgbọ́nà talẹni tó jẹ́ pé òun kò lè jí torí òkè pẹ̀. Ó lóun ò rí ká orí Ọlọ́run ó ní èwo lòun fẹ́ kà. Ẹgbọ́nà bá ń bì í léèrè ilé ìrẹsì èèyàn ẹ̀bà òfò ẹ̀wà tó jẹ́ pé oúnjẹ lórí òkè pẹ̀ òun náà ló jẹ́ pé ó mú dàgbà títí di àkókò yìí. Ẹni tó lóun kà á òun ò rí kà láti dúpẹ́ lọ́wọ́ ọba òkè. Ẹgbọ́nà bí ilẹ̀ ti mọ́ bó ti ń ṣú. Alẹ́ ni tó yẹ kó wà nídìí nẹ́tíwọ́ọ̀kì yẹn náà. A jẹ́ wípé ẹni tó sọ pé òun ò rí kà á jẹ́ wípé kò mọ̀ wípé Ọlọ́run wà ṣá. Tó bá wá sọ wípé ó mọ̀ wípé Ọlọ́run wà, ẹ bá mi bì í léèrè látìgbà tójú ti mọ́ lẹ́nìí. Òjò máa rọ ṣé pipeline ilé wọn òun náà ló bẹ́. Tójò fi wá ń dà sórí ilẹ̀. Alẹ́ ni tó sọ pé àkókò tó ìwọ òjò ó yá dáwọ́ dúró. Tó bá tún tẹ àkókò kan oòrùn yóò tún jáde. Ẹ bá mi bì í léèrè. Oúnjẹ tó ń jẹ nìyẹn. Bẹ́ẹ̀ ò tiẹ̀ láǹfààní láti gbin. Bẹ́ẹ̀ sì ni kò láǹfààní láti gbin pákí. Kò láǹfààní láti gbin ọ̀gẹ̀dẹ̀. Ẹgbọ́nà ìbò ṣà ń jẹ. Alẹ́ ni tó jẹ́ pé ó mú kó máa wò ló inú ilẹ̀.
1: Bàbá mi
0: náà agbára ta ni.
1: Ṣé
0: o nípo ṣe ọba mi òkè. Ẹ wo ẹkú ilé orí ètò ìmílọ́lọ́pẹ́ lẹ́tún wàyí.
1: Ṣé mi ta tọ́.
0: Ètò èmi lọ́lọ́pẹ́. Gẹ́gẹ́ bí bàbá rà ṣe ń sọ, ó lè mí ń kà ṣùgbọ́n èmi ò lè kà tán. Ohun tí mo fi ṣíde ètò nítí.
1: Dàdà mi ká tọ́.
0: Ọ̀sán yìí náà lélẹ́yìí. Ó lè ká ò lè dúpẹ́ o. Bọ́n tó bá lè kà á, àkàkà tán ni. Òun náà ni bàbá rà sọ pé èmi ò lè kà tán. Èmi náà ò lè kà tán. Òun náà ló jẹ́ kí n máa gbogbo ìgbà jẹ́ ọlọ́pẹ́. Ló jẹ́ kí n máa fi ọpẹ́ mi fún ọba òkè. Nítorí pé omi ti ń bẹ lára mi èmi kọ́ ló ṣìyẹ. Ẹ̀jẹ̀ ti ń bẹ lára mi èmi kọ́ ló ṣìyẹ. Iṣan ara mi ń kọ́ èmi kọ́ ló ṣìyẹ. Àlejò tó ń dé tálákà àtolówó ni. Èmi èmi àti ìwọ lálejò tá ń pè ní Mr. Ikú. Kì ń gbowó bẹ́ẹ̀ sì ni kì ń gbòbí. Kì ń gba dọ́là bẹ́ẹ̀ sì ni kì ń gba náírà. Ẹnikẹ́ni kí n kà á síwájú ni. Ẹ wo ẹ ti mọ̀ pé bí ìsọ̀yè ni. Àfi ṣe gan lèmi gan fúnra mi mọ̀ sí. Láti yan ọba òkè. Ìbáṣẹ́ àti gorí ètò èmi lọ lọ́pẹ́.
1: Jésù.
0: Nítorí pé tó máa pé èèyàn ló ní fun rárá. Ó yẹ kó lè pa fún ẹ mọ́. Ọlọ́run ń bá òkè òun náà ló fi fún mi. Ẹ káàbọ̀. Orí ètò yín náà léléyìí. Gbogbo ògbà ẹ̀yin ọgbẹ́ ọlọ́pẹ́. Gbogbo ẹ̀yin tẹ ìran gẹ́gẹ́ bí ọlọ́pẹ́. Gbogbo ẹ̀yin tẹ ẹ̀ṣẹ̀ ń darapọ̀. Má ẹbí ọlọ́pẹ́. Ẹ tún káàbọ̀ sórí ètò èmi lọ lọ́pẹ́. Lórúkọ Ọlọ́run ọba. Òkè òun náà ni mo fi ń ṣíde ètò lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ bí eléyìí. Nítorí pé àkàkà tán òun náà lórí rẹ̀. Lórúkọ Ọlọ́run ọba òun. Lórúkọ àwọn aláṣẹ àti lọ́gàlọ́gà ní ìkànnì tá a wà yìí bẹ̀rẹ̀ látòrí màmá wa evangelist Mrs. Lillian Bademosi. Lórúkọ ọ̀gá àgbà ní ìkànnì tá a wà yìí Ayọ̀ Emmanuel Ojo. Lórúkọ lọ́wọ́ bọ́tìnì mi ní títí ọ̀sán yìí. Olóòtú ètò mi náà.
2: Mo dáṣe ni máa jó fún.
0: Sáẹ́rì lẹ́njìníà tó dúró tì mí. Náà lọ́wọ́ bọ́tì ni èmi tó jẹ́ kí n máa rí mi wò lójú òpó ni. Orúkọ mi ò yí padà Pásọ Sunday Afọlábí yín náà léléyìí tẹ́ mọ̀ sí nọmba one Ọlọ́pẹ́. Tèmi Táyọ̀ dúró tì mí nínú kòlòyìn náà wá délé ní. Ẹ̀jẹ̀ pótọ́jọ́ mẹ́ta.
3: Àfihàn ìjẹ́sí.
0: Eko jalo sojo kwa kwa jisi mikimba odore ti ikoni at West Radio 893 FM Vampage at West Radio 893 FM Vampage Epo mwakwa enyi sibe Ewa share, e like Jisi mikeni nino oshu kejo Ekbo na tale ni tole ishe yi Ojo iketa le ni ogun Ano a tori ofe ni Le ni oshu ya tun oshu ba ba ba Iba no je o nimba si le mi ati wo Ayo wa o ni doshu idokpen Akbara oba mi oke Eti mo ipe labala labala le to ye abala koko na ni abala ta ni olope si olope leyin na abala ila tin gba lejo awon to je pe won je olope olope wa ni ti osan ya won ti wa nunu kulo yi eyin te ti wa lojo opo yen e ti re alejo wa won tin wa nunu kulo yi Iko ati iluju Olorun agba. Wen mo fi agba si. Awon tan ko awa omo kekeke ti won ko wa je. Abala ikeji lori eto ye o na ni abala oro ase. Abala oro ase lati ngba alejo awon iko ati iluju Olorun na lati soro ase sina yi onipo jipo. Ki oro eni kokan wa ko wa ja si ope abala meji lo kale sori eto emi lo lope oya e ja gba be eleyi nitori ijoba akoko nitori pe mi o ti ro nkan to je pe mo le se si akoko yi nsare ni sha eyin na fe polo oja yin abi eyin na fe je onigbowo lori eto ye abi eyin na lona kan si ikeji e fe fi je olunranlowo si eto ye e pe mi leyin eto ki n se lori eto be pe mi lori eto won ni gbe e pe mi leyin eto 0803807-2357 0803807-2357 awon na ni whatsapp number mi o ya ja gba bi eleyi ka le kan lo abala akoko

0: lai lai mo wa gbe oga
1: sebe wa lo aye fi mi sele
0: wa tayo adeniji tayo adeniji o marugbo lai lai
1: o ojo mi ma
2: ko e fi afon ko ara da
1: o se olorun fun
0: ore o se olorun fun ore re etimo wipe ta ba tin kan lo agbala abala akoko
3: imi
0: ni sabala ani olope
3: le oga
0: ati ma ko lo nkan kan tu ye pa fi nwole
3: emi
0: a se kini
3: ologo
0: papo ni titi ojo ini ni
3: ni gbogbo
0: won baba wa won ba wa dasi
3: lojo aye mi emi
0: eyin na te ba lori ofe eyin na e dasi
3: o kiki re
1: emi
2: agbe oga baba jo
0: o pata koko won sojo o sile
1: o
0: na ni won fi gbe alejo mi wole
2: o yo mo ni koko ju aye
1: ni koko iba
0: ki lo won no abala tani olope o na la waye e ti mo pe bi ogbon bi mo bi oye ko le salaye jade ni nkan ni ta wa nitori pe ikan ni agbon magbe to kun fun mi ogbon imo ati oye o na ni kan ni te wa ye ko seto tem go ni ikan ni ye ti o mo ogbon imo ati oye ti o mo jade yin na eni lo lati se kini lati pe awon omo yin si to si wepe e tun wa kogbon e tun wa mu imo e tun wa mu oye nitori pe ikan ni idile o na ni ikan ni ye ah to je pe kin se ikanni to je pe le awon omo seyin o pe awon to ti dagba lo le gbo ikanni eleyi rara ato awon ewe atagba o na ni ikanni wa fun kilo won o na eyin mama eyin baba wa ni aye igba yen ta ba so nipa igbagbo igbani igbagbo igbani se mo pe gbolohun na to je pe eyin na ma gbo ni o se ti keyin na ti gbo nu le ijosin yin won ni igbagbo igbani ati orin emi ni igbani ati ti igba ati akoko ta waye gege bi oro to je pe Jesu so oni bi emi ba se kini bi emi ba pada wa se emi wa ba igbagbo laye bi oni emi ni lana emi ni leni ati titi ojo aye aini pekun be si ni bibeli to wa lana ona lo wa leni ona lo je pe yo tun wa ni ola ori emi ta nko ni igba ni enikan ta nko si ni akoko yi na enikan to je pe a nko si ati lola enikan ti a nko si bakan na enikan un na lo je pe o wa o na to je pe mo fe ka wa gbe yewo ti won fi gba alejo mi wole o na ni ile yi wi pe igbagbo igba ni ati igbagbo akoko yi se bakan lo se re ati wi pe ori emi ni igba ni ati ori emi lakoko yi se bakan na lo sere ki lawon kankan to e po fi yato oda to ba yato eno yin nu ti go eno alejo wa na awon na won ba wa yan na re ni ti osan yi alejo wa ni ti ti osan yi eje mo ti so yi pe o na nu fi gbe won wole iko ati iroju olorun agba woli ta ba so nipa awon agba woli awon na na wa ninu okulu yi na pelu wa gbogbo eyin naa to ye pe e lanfani lati darapo mo wa ni ti osan yi orire nla leyin naa le se eyin te wa loju opo ati eyin to ye pe e ngbo wa naa nile eyin naa orire nla la le se awon naa ni woli ati ajinyin rere segun george awon naa ni awon wa ninu okure pelu wa baba e kaabo si ori eto
4: e kansan
0: yes sir
4: lo wa sagbara do tun
0: amejison
4: le waju iwaju iwaju ni le se o ma lo
0: amejison
4: omi ogbon te n fun wa ko ni gbe
0: amen
4: omi bu te n fun ori ofe te fa ko ni gbe
0: amen
4: yo de ma po si ni
0: amejison
4: e kasan
0: yes sir e ko lo e ko ja ka se bi eleyi e je ki awon ara ile kan kokko je ori ofe kan wi pe won kan te ti wa nbe e kokko fun won ni ori ofe kan na ki won je na kokoko je na e ko fi gun e ki won
4: oruko jesu
0: amen
4: oro akoko ti mo so leyin 14 days na ni Olorun gba ni gba je ke baniti gbogbo awon kan to ba je ke ni won to duro sinu aye won to lo n pa le mo fun Daniel o pa le mo no se yi bi won se lo kini aye oni fa won ya wa la aye oni ba won Exodus 15 verse 6 oni topic oni pe owo otun Olorun loruko ko wa lori won owo aye oni te won owo otun lo yo ma ba won jade owo aye oni te won be ni yo ri a lo won yo da lo se yi ipada bo won lo se won oyin Olorun logo won gbe gba ope o ti ri be ko ni ipada Jesu Oluwa won
0: amen. Baba e ka bo si ori eto emi lolope abala tani lope na la waye
4: e se posa
0: gege bi ka to lo si awon ibi ta fe ya gege bi ibere o na ni wipe gege bi unta mo wa ni titi osan yi igbagbo igba ni eyin te je baba wa ati igbagbo isin yi Olorun mu ke wa ni igba ni at Olorun le mu pe ke wa niru akoko ye tabani ka wo ti Olorun ti gbe yin kale kin se oro ogun odun kin se ogun odun taban so nipa adota odun gan e le juwe re fun awaye taban so nipa akoko ye Olorun so pe ke si wa lori oke pe Olorun ti mu yin kuro ni ipo yin gege bi wole agbaye igbagbo igbani orin emi igbani ati ti akoko yi se bakan na lo se ri baba abi bawo lo se ri
4: igbagbo igbani ati ti si ko papo tori se ri te ba wa wo si bi awon agbalagba wo le igba yen Olorun ti mu won ko le because se ri igbagbo igba yen awon yen gangan na nlo emi memo te ba ri du ba yen so pe emi memo pe olutunu ni toto Bible de so pe o shuru fun yan lati gba afi en to ba le gba bi otito because emi otito ni so otito gba yen won bele ni to ba awon ni won so awon ni won ni won pe ni woli to ma nfi emi wona fun omo ijo lati tese waju sugbon ni se bayi a nfi emi mo lati wa ona sodo ti wa awon wona si ijobo orun ni laya tijo but odo ti wa ni won ta wan dari awon mo sinsin ko se o ta ko fun awon ba won se nse ngba kan igba me le mari wo ni mi baba te mi se wo le ni e le mari won fun sokan ba de ba mari won ba won ti de ga oto so bon ba de ti soro ma wi be ton ba gbi omi wa ti se ni because awon eyan gba yen won gbagbo won de ni iberu osan Olorun bo ni isin bayi bi na pe ba ti se awa gan ti te lowo won lọ́wọ́ ti sin a ní lọ́wọ́ wọn bí a ṣe níyì ní ayé àtijọ́ ẹ lè wojú àwọn olè gbà yẹn because nǹkan tó rí gangan náà máa sọ fún yín wọn ní sọ nǹkan mí fún yín so ló wàá mú kí àwọn àdúrà yẹn mọ gbà nígbà kan ju ìsin lọ because ìbẹ̀rù ọlọ́run ó tó bí àwọn ti sin náà àwọn wòlíì kan náà wà tí wọ́n ní bẹ̀rù ọlọ́run tán ni dáadáa ṣùgbọ́n ààrẹ bàbá kó 50 láà lérí mẹ́wàá nínú àwọn but àwọn ti bẹ̀ yẹn kẹtọ even wọn máa ń bára wọn jà tí ó bá tẹ́ẹ̀ bá sóòótọ́ wọn máa ń bínú síra wọn tẹ́ẹ̀ bá ti lóòótọ́ wọn máa bínú síra wọn but ní ìsìn kọ́ a tẹ̀lé ìrọ yẹn so láwọn sọ pé ọlọ́run ìgbà tó wà ní pé ọlọ́run àwọn bàbá wa tẹ bá gbo program tẹ bá lọ ṣe nǹkan tó máa ṣe ń bí òní dàbí àwọn bàbá tó àwọn tó wà ń bẹ wọn ń ṣe àwọn èèyàn tó yẹ pé wọn jókòó ti ọlọ́run ìgbà yẹn tó lè bẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí wọn nísìnyí chọ́ọ̀chì wọn aláwọn ni wá mọ́ ìgbà yà mọ ẹtọ́ sọ sáwọn bàbá ìyá tèmi gbogbo máa wọn á tún dúró ni wọn á tún ní wọn á tún máa ṣe ọlọ́wọ́ ẹwọ ṣéyàn kan lè sọ̀rọ̀ sí ẹnìkan nu ṣọ́ọ̀ṣì bọ́lọ́ bí eli ṣe sọ̀rọ̀ sí ana tó ní pé ọtí tó mú kó pàtí kó kó bẹ̀ kó dẹ̀ mọ́tí ìsìn làwọn ti sin àní pé tó bá pé wòlíì ni ẹ lò tọkọ ẹ kó rí pé mi ò mọ́tí yàdúrà tí mò ń gbà ní àwọn náà máa ń yí gbogbo wọn á yí wòlíì wọn á mú wòlíì tó dáa wọn á mú ètí ò dáa gbogbo nǹkan tá a bá ṣe tó bá dáa ń bì nísìn báyìí mistake ẹ làwọn ti sin a máa wá bó ṣe ṣe tó yẹn nǹkan báyìí náà fi bàjẹ́ nǹkan tó fi bàjẹ́ nǹkan ló ń dènà àdúrà nǹkan tó fi bàjẹ́ ìdẹ̀nà wòlíì yẹn náà ń ṣe tó fi jẹ́ kan bàjẹ́ so wòlíì agbára ìgbà ni ó ju ti sin lọ pátápátá ẹ wo bí òkè ṣe jùnà sísàlẹ̀ ṣe jùlọ bí ṣe jùnà sísàlẹ̀ ní ẹ̀ṣọ́ àwọn tó ń dáná ṣe wà bọ́ títí orin ẹ̀mí tẹ́ sọ yẹn báyìí sọ pé ẹ fọ pé fún lọ torí pé ṣe tí àmì ẹdún láìláì àwọn ti gbà ní nìyẹn àwọn ti gbà ní nìyẹn àwọn bí ìfẹ́ dárúkọ bí kò sẹ àwọn ẹ̀yìn náà ti máa wọn wò ẹ mọ̀ máa yẹn tí wọ́n bá ń kọrin tí wọ́n bá ṣe ń kọrin nísìn wọ́n máa ń mít àwọn ti sin but àwọn ti sin náà wọ́n wà inspired náà Ọlọ́run fún wọn náà ní talent. Àwọn tí wọ́n ní èmi ò kọrin tuntun sí Olúwa tí wọ́n nìyẹn. So ọ̀tọ̀ ni àwọn èmi ò fi ohun mẹ́yìn Ọlọ́run torí pé ó ṣeun torí àánú ẹ̀dọ̀ láéláé. Torí àwọn yẹn gbàgbọ́ pé àánú Ọlọ́run dó láéláé. Ṣùgbọ́n tí àwọn ti sìn ẹ̀kọrin tuntun náà ṣe. Ẹ̀mọ̀ nísìnyí kò sẹ́ni tó yẹ ó kàn dé ó dé program nísìnyí. Màá pẹ̀ mí ẹni tó máa kọrin wàá gba máìkì mi wàá gba gbogbo nǹkan mi wàá tún ní fún ẹ lọ́wọ́. So máa ń pè wọ́n lólè ìwọ kan ló ní ẹgbẹ́ mo ṣe bá pè àwọn tó bá ṣe bẹ́ẹ̀ o lè ní máa ń pè because kì í ṣe àwọn ọ̀hún ẹ̀kan gbà owó yẹn àwọn tí wọ́n mọ̀ ní gbà wà báyẹn ò ní gbà.
5: Ó dà gẹ́gẹ́ bí nǹkan tẹ̀ ń sọ èmi náà já náà tèmi náà bá jẹ́wò lé náà màá á jẹ́ pé èmi náà ríran ìyẹn ni pé ara àwọn wòlíì gbà ni náà torí ara rẹ̀ náà ẹ̀ ti sọ́nsìn
4: bí
5: nǹkan táwọn wòlíì gbà ni táwọn máa ń sọ àwọn ìgbàgbọ́ ìgbàanì máa ń sọ wọ́n á sọ ẹ̀kọ́ wọ́n á sọ
4: ṣojú àbọ̀ ẹ̀kọ́
5: níkò wọ́n á sojú àbẹ̀ ẹ̀kọ́ pé o lè
4: nìyẹn wọ́n á sọ jáde pé bàbá kan sọ pé ẹ ti gbogbo yín mọ̀ ni ẹnìkan kó súrímẹ́ǹtì wa tó pọ̀ gan ó wà fún wa ní kókó pépé ẹ̀jẹ̀ wà lárẹ̀ ká níbí ni àgbà tó ní kébé àwa máa fi ọwọ́ gbákùn gbá rí àpé ọ̀run ṣí fún ẹ ọ̀run ṣí fún ẹ tó dẹ̀ pé nǹkan ẹ̀jẹ̀ ní nǹkan tí ó tọ́ ni àbá yìí ti ṣaláìsí nísìnyí kò sí kò sẹ́ tó wà bí tí o mọ̀ bá tí mo sọ yìí tí n bá ti dárúkọ báyìí bàbá yẹn ó dẹ̀ 1 and 3 years pé yàn ṣe nǹkan tí ò dá ní àwọn ìjọ tó tóbi jù bí aṣọ sọ àwọn wòlíì gbà yẹn nìyẹn onígbà yẹn ni àwọn ọwọ owó ṣùgbọn wọn wá ìjọba ọlọrun ṣùgbọn àwa ọwọ owó kò sí
5: gbà yẹn. náà lẹ ti sọ pé àwọn kan náà àwọn náà ṣí.
4: wọn ṣe àdáadáa àwọn tí wọn bá ṣe bí kan lẹ pàdé mi pẹlú ẹni program tí wọn bá mi ṣe program yẹn òun náà bó náà ṣe ó dáa.

0: Afolabi.
1: Àwọn
0: agbára ta ni ọlọ́pẹ́ òun náà la wà yìí.
1: Ọlọ́run tó ń gbé ní ìpẹ̀.
0: Ẹ mọ ohun tó jẹ́ pé a fi wọlé. Ìgbàgbọ́ ìgbà ni.
1: Àtó òfìṣẹ́ ogun rán.
0: Orí ẹ̀mí ìgbà ni.
1: Ó bà rábà.
0: Láti ti àkókò yìí.
1: Ó bà ní sí. Ọ̀gbàmùgbàmù ojú ọ̀run ò ṣe gbámú.
0: Òun náà ló dẹ̀ wá ṣe rẹ́gí pẹ̀lú ara àwọn wòlíì ìgbàanì.
1: Ayé àti ọ̀run alápálá.
0: Tọ́lẹ̀ tó lọ fún yìí fún olórí ọ̀fẹ́ wòlíì àkókò yìí náà.
1: Láyé ró.
0: Mo rò wípé lára àwọn nǹkan tó yẹ pé wọ́n sọ yẹn, ẹ̀yin náà gẹ́gẹ́ bí èmi ṣe rí kan dìmú àti méjì, ẹ̀yin náà ẹ ti rí kan tàbí méjì dìmú.
1: Alágbàlá àdéwúre. Ìwọ ni yíyẹ.
0: Ẹ ó da wọn ṣe ojú òpin yẹn sílẹ̀ náà fún yín.
1: Èmi yóò.
0: Ṣùgbọ́n bóyá ó ṣì kó kankan sí méjì tí bàbá fẹ́ fi kún.
1: Ó máa fi
0: fọ́. Ohun tó wá béèrè kejì.
1: Orúkọ rẹ̀ àwọn
0: ọmọ. Nítorí pé téèyàn bá ti rí àwọn àgbàbí eléyìí, ó yẹ kéèyàn rí àwọn àǹfààní kan láti ṣe kíni, láti jẹ, láti ọ̀dọ̀ wọn. Ẹ̀yin aráalé, ẹ̀yin náà gbúdọ̀ jẹ́. Bàbá mi ṣe ní ìkòríta yìí, ẹ ṣì ní nǹkan sí ìkejì tó fẹ́ fi kún.
2: Ẹbí táwọn olórin ìsìn ni ṣẹlẹ àwọn olórin ìsìn yẹn náà àwọn kọ́dé ti máa ń gbórí wọn màtún rí wáyìndẹ wọn tó mẹrin ìkọ́ ń pè kọrin lórí ọrùn mi sí ló yà ń kọrin ọrùn yẹn mo dẹ̀ wá ń bi tí mo sùn sí báyìí ara mi dẹ̀ ṣẹ́gìrì orúkọ bọ́ yẹn pọ́pùlà gan ó ṣẹ̀ṣẹ̀ dídé ńsìn ni ó máa ń gba ẹni tó pọ́pùlà ṣùṣọ ìbádà máa kọ ìkọ́ náà tún wà dé pé máa kọ́ ṣọ́ọ̀ṣì báyìí mi lè ṣe kí n máa kọ́ but ẹni yẹn tí mi sọ lẹ́ẹ̀kejì ó fi ti àná àti tòní kun. Àná àti tòní kun. So lè bá rí àwọn yẹn nígbà yẹn ṣe mọ̀ kí n ṣe pé wọ́n address anyhow. Báwọn ti ní ti ṣe báyìí.
0: Ẹyin náà ti sọ ẹjẹ àgbàlagbà yìí ní orin tuntun.
2: Orin tuntun làmọ́ nǹkan ń sìn. Ṣé mo bọ́ṣe ẹni pé kan ti kú láìpẹ́ wọ́n ní tíṣà ni ìfẹ́ dálókọ náà mo like ọ̀rẹ́ níbi pé àgbà tí mo ti ń jẹ́ coach ni mo ti máa ń gborí orí wọn máa yẹn ìgbà tó kó dúró èmi gan ṣe mọ̀ àwọn ti sìn yẹn náà tẹ́lẹ̀ bá kó ọjọ́ àwọn kan wà tó pé tọ́gbà nǹkan nígbà mi báyìí kan mọ̀ popular sí tí wọ́n ń bú ńgbà kan mo kú láìpẹ́ orin ẹ̀ mo like ẹ̀ ṣùgbọ́n àwọn mi tọ́ pé wọ́n á bẹ̀rẹ̀ bá tán kan tọ́ bá tẹ̀ ti bẹ̀rẹ̀ jó wọn yẹn àti mọ̀ pé eléyìí kì í ṣe tọ́lọ́ ká sọ tọ́lọ́ fúnra wa a gbọ́dọ̀ sọ church di hotel orí ọ̀tà ló tẹ̀tún máa wà orí ọ̀tà yàtọ̀ orí ọ̀tà yàtọ̀ a máa ń sanctify orí ọ̀tà ni o gbọ́dọ̀ jẹ́ pé nìkan á kàn wọ ọbẹ̀ a máa kọ́ máa kọrin a máa ṣe church leléyìí.
0: Ẹ wò ó.
1: Láwọ̀ ẹ̀rù jẹjẹ ẹlẹ́dàá gbogbo
0: ayé. Èmi ọ̀. Lábárí ká máa tún ilé àṣú bẹ́ẹ̀ sí ilé àmọ́.
1: Ìforúkọ rẹ̀.
0: Ó dá ẹjẹ́ kí n sáré mú ìkejì yìí. Nítorí pé mo ti sọ, mo ní àwọn ohun ọgbọ́n ọ̀rọ̀ ọgbọ́n la fẹ́ ṣe kíni la fẹ́ mú látẹnu àwọn àgbà wọlé. Ohun ìkejì lélẹ̀ yìí, bàbá, kí ni ìhà tọ́lọ́run lè kọ sí ènìyàn téèyàn fi lè sọ yí pé ohun tí ẹ rí orí ọ̀fẹ́ kan gbà látọ̀dọ̀ ọlọ́run tó fi ní ọlọ́run.
2: Ẹbí a pé èmi gangan ìlọ̀rọ̀ yẹn bá wí nífẹ̀ẹ́ sọ yẹn. Ó tó táìmù kan nígbà tí gbé ayé rí báyé lọ́wọ́ tó bá sì dọ̀dà bí ẹni pé gbogbo rẹ pín ka ìbùkún rẹ ṣírò wọn lọ́kọ̀ọ̀kan. Ìwà rí pé iṣẹ́ ọlọ́run ó pọ̀. Mo jọ́kọ̀ mo fẹ́ lọ train akọ ní Wesley. Mo wá jókòó sínú bus. Mi ò ní ju ₦20 lọ. So mo wá ṣe wá sunkún tó mi jáwé lójú mi báyìí. Ẹ̀mí ọlọ́run lájú ẹ̀ lájú ẹ̀ mọ̀kànlá jẹ́ ni mo wá rẹ́ni tá a jọ jẹ́ tọ́gì tá a jọ lé ń pópó ó ti yá wèrè. Wájú mi ló wá dúró sí báyìí. Ó wá ń tọrọ lọ́wọ́ mi kò mọ̀ mi mọ́.
0: Mo tún jókòó jó.
2: Irú kí ló fẹ́ ṣe tó lórí ọ̀fẹ́ gbà? Ẹ jẹ́ kẹ́niyàn ẹbí léèrè pé nígbà tó gorí bẹ́ẹ̀dì lánàá ṣó mọ ìyàgò tó rún gbé lọ tó bá pákílẹ̀ tó máa ń gbọ́dọ̀ fẹ́ṣẹ̀. Ibi tó ń gbà kọjá làwọn kan gbà kọjá tó ti lọ. Òdìjúwọ́ ò lajú orí ọ̀fẹ́ ńlá ni. Ọmọ ẹ̀ sùn lọ́tọ̀ ìyàwó ẹ̀ sùn lọ́tọ̀ ìwọ náà sùn lọ́tọ̀ tàìdẹ̀ tó jí ẹ̀ tó pàdé. Àwájú kò fẹ́ lórí ọ̀fẹ́ tàbí 365 days. Ìgbà ilé mi wá tó mọ̀ fúnra pé mi ò mú orí ń jọ yẹn. Omi jábọ́ lójú mi sà orí jábọ́ lójú mi pé káìpé mo ti ó sọ fún mi káìpé mo ti yà ń wèrè nǹkan. Ìyí tí wọ́n ṣe nígbà yẹn ó le ju eléyìí lọ. Kò sẹ́ni tí ò lórí ọ̀fẹ́ gbà.

0: funerary yẹ.
1: Gbogbo ayé ẹ̀jẹ̀.
0: Ẹ wò ń lábala tàní ọlọ́pẹ́.
1: Jùmọ̀ gbẹ́gà.
0: Ẹ wò ó mi ò nílé láǹfààní láti gbé ìpè mọ́.
1: Òun ní ọ̀nà tọ́nà.
0: Ó wọ̀ yí pé àǹfààní ńlá lèmi àti ìwọ là ń jẹ báyìí.
1: Lẹ́dìmọ́lá. Òun lọ
0: bá. Pẹ̀lú ohun tá à ń gbọ́ wọ̀nyí.
1: A gbogbo orílẹ̀-èdè. Ọlọ́run ìyìn ní sí orí pápá ìrẹ́ mọ́ pé.
0: Ìjọba Boko.
2: Ẹ Ọlọ́run tó gbà jùlọ. Gbogbo ayé.
0: Ó máa ṣe pàtàkì.
2: Dájú mọ̀ pé yá.
1: Gbogbo àgbáyé
0: mọ̀. Ìwọ̀n pé àkókò náà là ń tẹ̀.

0: lọ́wọ́ lọ́nà. Lórí ìrìn àjò ọ̀gá mi. Ẹni.
1: Ìyìnrere.
0: Ó pè mí náà tọ́ pàṣẹ rẹ̀. Láti lè máa gbọ́dọ̀ afẹ́fẹ́ bí eléyìí.
1: Olówó rí mi.
0: Ó kọ́ mi lọ́nà yìí.
1: Bàbá mi, mo sùn mojí láyọ̀.
0: Báwo ìpé báwo ni wọ́n ṣe rí yín?
1: Orí ò tì mí lẹ́yìn. Ó ká ìrí àwọn èèyàn búburú.
0: Láàrin ọjọ́ mẹ́ta.
1: Fagilé.
0: Ní program ní ilẹ̀ UK.
1: Bá wọn, bàbá ni.
0: Ọ̀dẹ lọ kó dẹ padà láyọ̀ àti àlàáfíà.
1: Ológun àjọbọ, bàbá ni rẹ.
0: Ṣéun kò ìyẹ̀wò sí oníwàásùn.
1: Kábíyèsí.
0: Bàbá bẹ́ ṣe ń lọ bẹ́ padà.
1: Ooo, bàbá ni rẹ. Aláàánú.
0: Ní ìgbà kọ̀ọ̀kan ẹ̀ ní ṣubú.
1: Ní.
2: Bàbá ni rẹ.
1: Ẹlẹ́rù níyìn.
0: Àwọn ológun ò ní ṣẹlẹ̀ yín lórí
2: ohun.
1: Àtàbàtúgbò ológun ojú
0: lọ. Gbogbo àwa tá a jẹ ọmọ fún yín.
2: Bàbá ìrẹ́.
0: Dúpẹ́ pẹ̀lú láyọ̀ ẹ̀ padà láyọ̀.
1: Báwo ni ìgbà mi?
0: Wọ́n dá etí mọ̀nà. Àwọn kan ti àwọn kan yóò ti máa wojú àkókò.
1: Ẹ̀rù rẹ̀ tó mi.
0: Wípé abala ọ̀rọ̀ àṣẹ.
1: Báwo.
0: Ó yẹ ká ti wọ ọbẹ̀. Àwọn wa láǹfààní láti ṣe ojú òpó ẹ̀ sílẹ̀.
2: Gbogbo ayé.
0: Ẹ gba ọ̀rọ̀ àṣẹ láti ẹnu wòlé àgbà.
2: Aṣùmọ̀ fẹ́ ga. Omi ọ̀nà sọ́nà
1: ọ̀nà ọ̀la.
0: Àwọn tí Ọlọ́run ń lò ní ìgbà ni. Tí Ọlọ́run dẹ̀ ń lò nírú àkókò yìí síbẹ̀.
2: Àkókò
1: rẹ̀.
0: Má má jẹ̀mú ò bàjẹ́.
1: Ọlọ́run yìí nígbà tí.
0: Kódà ẹja lọ sí abala ọ̀rọ̀ àṣẹ.

0: Bebe tishimo. Abala orashi. Zona ni abala kichi. Majani. Lori eto emi lolope. Miami. Abala ti olorun gbe kale fun awon iko ati iluju olorun. Lati fi ase ti oba oke fi fun won lati fi to ati lati fi de. O jo so kiki oro kan. O si mo won lara da. O ba won kuro ninu gbogbo iparo won. Oro kan soso. Ọ̀rọ̀ mi ò yẹ lẹ́ni tí ò bá wọ̀ ní ilé rẹ̀. Ọ̀ṣọ̀ṣọ̀. Ó ní ṣùgbọ́n ṣáà sọ kìkì ọ̀rọ̀ kan. Ó ní àwọn sì mú ọmọ ọ̀dọ̀ mi lára dá.
1: Ọ̀rọ̀ kan ṣoṣọ. Ọ̀rọ̀ kan ṣoṣọ.
2: Ọ̀rọ̀ kan ṣoṣọ.
0: Ọ̀rọ̀ ló ń dè. Ọ̀rọ̀ náà ló ń tú.
2: Ọ̀rọ̀ kan ṣoṣọ.
0: A bá ń sọ̀rọ̀ nípa ìdìdí.
2: Ọ̀rọ̀
0: tí ò bá sí ọ̀rọ̀ bẹ́ẹ̀.
2: Láti fọ̀rọ̀.
0: Kò tí ì di ìdìdí.
2: Bàjẹ́ nínú ayé.
0: Ìdìdí tí wọ́n fi dì í.
2: Ẹni
0: ọ̀tí pàṣẹ ọ̀rọ̀ ni.
2: Lọ sí.

0: lọ. Ká fi dáyé. Ẹ lọ jò sínú túbú. Àtọ̀rún òun bọ̀. Bóyá ẹ lọ ẹlọmọ jáde wá láti inú túbú.
1: Tó wà nínú ẹ ọ̀rọ̀ ló fi dá.
0: À sọ sí Jósẹ́fù.
1: Ayé àtọ̀rún bá yí padà.
0: Ẹ jò sínú túbú.
1: Ọ̀rọ̀ Ọlọ́run yóò
0: wá. Bóyá ẹ lọ mú un wá nínú túbú.
1: Títí láyé.
0: Ẹ so, pààrọ̀ aṣọ ọrọ̀ rẹ̀.
1: Orí ọrọ̀ lè.
0: Ẹ fá orí rẹ̀.
1: Ìdí ohun gbogbo.
0: Jẹ́ kí wọ́n padà jókòó láàfin.
1: Ọlọ́run náà.
0: Ọ̀rọ̀ ni.
1: Ọ̀rọ̀ ọ̀rọ̀ kan ṣoṣo lè túnṣe. Ọ̀rọ̀ kan ṣoṣo.
0: Ohun tó ń là kọjá ni.
1: Ọ̀rọ̀ kan ṣoṣo.
0: Ọ̀rọ̀ kan ṣoṣo lo nílò.
1: Ṣọ́ lè túnṣe.
0: Lẹ́wọ̀n ìgbà tí afẹ́fẹ́ bá ṣì ń fẹ́.
1: Àtúnṣe pátápátá. Dẹ́nínú ayé mi ẹ̀yìn tí ọ̀rọ̀.
0: Oṣù Àbá. Ọ̀rọ̀run àti òṣùpá ọ̀rọ̀ ló bá wọn sọ.
1: Kan ṣoṣo kọ́ lè túnṣe.
0: Ó fi lè sọ pé ẹ dáwọ́ ṣẹ́ dúró.
1: Ọ̀rọ̀ kan ṣoṣo.
0: A ní ọ̀rọ̀ abala ọ̀rọ̀ àṣẹ.
1: Ọ̀rọ̀ lágbára ẹ wá wò di ọ̀rọ̀.
0: Wòlíì àgbà wòlíì. Ṣẹ́gun George.
1: Ohun táyé.
0: Ó wà nínú ọkùnrin
1: yìí. Pé lọ́rọ̀ ní gbólóhùn.
0: Fúnyàn méjì láǹfààní
1: lórí
0: ìjọba àkókò.
1: Mú ọ̀rọ̀.
0: 0916-893-1000. 0916-893-1000. Tàbí 0915-333-4893. 0915-333-4893. Tàbí 0911-333-3893. 0911-333-3893.

0: jẹ́ kí mú ìgbé àkọ́kọ́ yìí. Hello.
1: Hello sir, ẹ gbàdúrà fún wa o.
0: Bàbá, ẹ bá wa sọ̀rọ̀ àṣẹ sínú ayé. Kí lorúkọ yín láti ibodè tí ń pè?
1: Mrs. Adédayo, láti Johnson Awe.
0: Láti Johnson Awe.
2: Orúkọ Jésù. Ọ̀rọ̀ yín dàbí àdúrà tí mo fẹ́ gbà fún yín náà ni. Bíbélì sọ pé nígbà tán gbàdúrà dáadáa tí wọ́n ní pé kí Peter lè jáde. Báìbù ní pé ó dẹ̀nà ni ó ń kanlẹ̀kùn. Ṣùgbọ́n ọmọ yẹn sọ pé Peter wa wọ́n ní pé òun ṣe èrè pé ò gbọ́ ni. Wọ́n ní Bíbélì ni wọn kò ṣílẹ̀kùn fún ayọ̀. Mọ́mì tí tilẹ̀kùn bá tilẹ̀kùn ó ṣì dílẹ̀ bá mọ́ ni. Láti òní lọ ilẹ̀kùn ayọ̀ kò ṣe fún yín. Gbogbo tẹ tí ń bèrè fún ayọ̀ yóò tẹ̀lé lọ́wọ́. Ọ̀sẹ̀ yẹ rí ànúgbà, ẹ lọ rí ànúgbà, ẹ lọ láṣeré, ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀, kò ní yípadà Jésù Olúwa wa.
0: Nítorí ìjọba àkókò
1: 0913 1000 0913 1000
0: Bàbá, kí lorúkọ yín lorúkọ yín?
1: Orúkọ mi ni Kemi George.
0: Kemi George. Bàbá, oya.
2: Mo wí taṣẹ́taṣẹ́ lórúkọ Jésù ó fi àná Ọlọ́run tayọ. Lórúkọ Jésù ó fi àná Ọlọ́run tayọ. Bíbélì sọ pé àwọn balógun kádì àwọn kò lè tó àlá náà ṣùgbọ́n Daniel tu. Ó ní torí pé ìbò ti tayọ ń bẹ lára rẹ̀. Olúwa Kẹ́mi George àánú Ọlọ́run bí ọ̀gá o. Ó ní lọlẹ̀ máa àtìlẹyìn Ọlọ́run yóò máa wà pẹ̀lú ẹ̀. Ó ti rí bí ó ti ṣe bẹ́ẹ̀. Ìránṣẹ́ Ọlọ́run ìwọ náà Ọlọ́run kò wà pẹ̀lú ẹ̀. Ó ní ṣiṣẹ́ ránṣẹ́ ṣe. Jésù Olúwa wa. Orúkọ Jésù. A ti kọ́ pé Ọlọ́run sì ti gbé ẹ̀gà gidigidi. Ó wá fún lórúkọ tó borí orúkọ. Pé lórúkọ yìí gbogbo ikọ́ ẹ máa wọlé. Ẹ̀yin ẹ̀dá tó kẹ̀tí látinú lẹ́lẹ̀. Àdìdí gbogbo àwọn kò máa jẹ́ pé Jésù lolúwa, Jésù lolúwa. Gbogbo ẹ̀yin tí mò ń gbàdúrà fún fọ́jọ́ mẹ́tẹ̀ ṣá máa sọ bẹ́ẹ̀ pé Jésù lolúwa, Jésù lolúwa. Nítorí ẹ sọ bẹ́ẹ̀ lórúkọ Jésù yóò fara rẹ̀ hàn. Gbogbo ohun tó ń dì náà ó kú lọ́nà yín. Gbogbo ẹni tó wà láìsàn ó yà gba àlàáfíà. Gbogbo ẹni tó ń wọ ọmọ ò ti rí ọmọ. Gbogbo ẹni tó ń wáṣẹ ò ti rí iṣẹ́. Gbogbo tó ti dì náà mọ̀tẹ́gùn wà mẹ́ Jésù mú egò kúrò. Iṣẹ́ àṣeparí orí igi àgbélébu owó ò ní san o. Nàìjíríà gba ìtura ó ti rí bí ó ti ṣe bẹ́ẹ̀. Gbogbo apáta àwọn èèyàn Ọlọ́run lógo a ó gbégbá ọpẹ́. Ọ̀sẹ̀ yóò dára fún wa. Àní ṣe kọ́ sọ́wọ́ o. Àní ṣìnrìn ògo ní forúkọ mímọ́ Ọlọ́run Jésù Olúwa wa.
0: Bàbá oko ilẹ̀ wa ibi tá a wà yìí wọ́n ṣe lè sọ̀rọ̀ àṣẹ sí.
2: Wọ́n ní pẹ́ńtọ́ bá fẹ́ rún dé Jọ́sálẹ̀mù yóò ṣe rere. Wẹ́ẹ̀lì èdè tí gbogbo wa ti ń bomi ọgbọ́n lélẹ̀ tọ́ndẹ̀ ń tí wà síwájú àti gbogbo yìí àti bàbá ẹni tó dá sílẹ̀ àti gbogbo àtàbí lórúkọ Jésù a ò ní kọlu ibi. Ibi ò ní kọlu wa. Ilé ìfẹ́ yóò ní jóná. Àwọn ajóná iṣẹ́ wọn ò ní wọ bí wa. Ẹ máa mọ sọ ẹ máa mọ wí o. Nígbà tí wọ́n bá ń jókòó ọ̀ táwọn àwùjọ bá jókòó ọ̀ tó bá ń sọ̀rọ̀ tó bá ń fi ọ̀rọ̀ pọ̀rọ̀ tó bá ń fi èdè pèdè. Wẹ́ rédíò stéṣọ̀ ẹ máa rí ọ̀rọ̀ sọ. Ẹ máa wí o. Ẹnìkan ò lè po magulẹ́nu hàn nípa mẹ́lẹ́nu. Ìgbà tá a bá ti padà wá bí lọtun lo si le o ti ga o ilu enibo e ti ju bayi lo e ni pare mo lowo ojo ni ti yin o owo olorun ko wa nibi o owo olorun ko de yin mu owo olorun ko wa nibi owo olorun ko de yin mu ni igba ke owo olorun ko di to le mo ani owo olorun ko wa nbe omode agba ni won ma fo re won ni o e ni ise o awon abine ti won le lo ti be won ni ise le se yin won ni ti bi pa be ni yo re mama to ni bi loruko won mo tesiwaju won ni subara se no se won ni baje won ma tesiwaju agbara ko kan agbara emi si ko kun emi si ase ko kan ase be ni yo re jesu oluwa
0: amen wa mori le irin ajo won
3: igba to mi
0: ya bi kakoko yi ma to
3: agbowo oko tan pata
0: gbogbo eyin te n pe baba o ti sure fun yen papo
3: baba kan loko to
0: igbagbo loko ke wa lo jeri
3: lohun o ni san
0: pe ko sakoko na mo fi n pe wa wi pe eyin ran e wa gbe toni gbowo fun eto yi ka tubo fe loju akoko wa wakati kan yi o kan da bi iseju kan ni
3: o so dread night
0: o so me jona la to pade
3: o fe gba 14
0: baba ta banalejo ni ti ori eto ni ti o san yi baba e ba wa daruko yin fa won ra le
2: prophet Michael Oluwasegun George
0: prophet
2: mi se mi o ni evangelist be o to lo ti like fun o to Oluwasegun George
0: ara ba lo ti da ki eno ni kan bonko han
3: gbogbo ero to be
0: o da yo ati alafia mo fi yin sile loruko lorun ba loruko aseda loruko ameda
3: owo ko a
0: ti da gbere ni titi osan yi
3: be baba se be
0: baba ni kan wo ko won da ni kan wa
3: gbo tele
0: woli omo woli won jo rin ajo ni
3: conductor lohun oni gba ala ko baba lohun oni won
0: woli da mi lola
3: ani kan ninu oko
0: lo jalo la george
3: mo
0: afi omo wo le won jo wa na ni oruko awon ase loruko awon loga loga ni nkan ni loruko lo botin mi ni ti o san yi sa eri eni tayo adewo mi ajo wa de ni
3: baba ba ni
0: lojo bo tin sojo thursday e ja pade lori eto ise owo
3: ni
0: da ko meji sa ko meta
3: e
0: fara bale gbe eto to kan iriri lagba pelu oluafunmi layo michael
3: ba fi kun
0: oruko mi o ye pada pastor sunday afolabi yin na ri mo fi sile pelu ayo ati alaafia mi o ni pada ba yin ninu ibanuje ati ekun loruko jesus ayo ati alaafia odojo mejo

ẹ̀yin tọkọtaya nínú ilé, ẹ̀yin olólùfẹ́ méjèèjì tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò ìfẹ́, tàbí tẹ́yin tẹ ti bẹ̀rẹ̀ tó tójọ́ mẹ́ta, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ kẹ ṣì wà síbẹ̀ tí kò jẹ́ kí ìdílé yín kó ti dàrú. Ọ̀pọ̀lọpọ̀ òjò ló máa ti rọ̀ tílẹ̀ ti fàmù, ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti túká, ṣùgbọ́n Ọlọ́run ó dá èmi àti ẹ̀yin ó dá wa sí. Tọkọtaya yín, ẹ wà láàyè, ẹ wà lálàáfíà, ẹ wà papọ̀, ẹ ò túká. Ọpẹ́ ni fún Olúwa. Má fele kí wa káàbọ̀ sí orí ètò wa, ètò yín ìrírí làgbà. Nílé iṣẹ́ wa West Radio 89.3 FM, Togunlé sí Aláàfin Avenue ní Olúyọlé Estate, Nìbàdàn níbí báyìí. Orúkọ tèmi náà ni Olúwa Fúnmilayọ̀, aya Michael Ogúntọ́nà. Àwọn àlejò wa tún ti wà níkàlẹ̀ bí a ṣe máa ń gbé wọn wá, ẹ̀wò ṣe ní yìí ò lágbára pípọ̀ torí àwọn wa kì í ẹ máa sọ ó tún ti gbẹ́jà ńlá.

gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lórí èrò ètò ìrírí lágbàáyé a máa ń gbé àwọn olólùfẹ́ méjì wá sí orí ètò yìí láti mọ àwọn nǹkan tí ó ti ṣẹlẹ̀ sí wọn, ìrìn àjò ìfẹ́ wọn, àwọn ìlàkọjá wọn, àwọn ìfẹ́ tó lágbára tó ti farahàn láàrin wọn, bí wọ́n ṣe mójútọ́kọ, bí wọ́n ṣe mójútáyà, wọ́n ṣe ń tọ́jú àwọn ọmọ wọn tán mú wọn dàgbà. Àwọn nǹkan tá máa ń gbé yẹ̀wò kì í gbé àwọn tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nínú ìrìn àjò wá, ṣùgbọ́n àwọn tó ti dàgbà tán ti kún fún ìrírí bí àwọn 50 ọdún, 40 ọdún, 30 ọdún, 20 ọdún. Ẹ mọ̀ pé bá ṣe máa ń gbé wọn wá sórí ètò ènìyàn tí mo sì gbàgbọ́ pé ẹ ó rí 30 kan tàbí òmíràn kan nínú ìrìn àjò ìfẹ́ wọn.

lọ́sàn yìí àwọn bàbá wa àti màmá wa wọ́n ti wà ní kàlẹ̀ nínú kulu yìí àwọn olólùfẹ́ méjèèjì tí wọ́n ti jọ ń bára wọn rìnrìn àjò àtẹ̀bá gbọ́ yẹ ọdún yẹn ẹ̀yìn gan máa mọ̀ pé ọ̀nà ti ọjọ́ ti lọ lórí ìrìn àjò ìfẹ́ wọn ọ̀nà sì ti jìn nípa orí ọ̀fẹ́ ọlọ́run Elédùmarè àwọn náà ni ajíhìnrere Moses Akinlolú Adéfisayọ wọ́n jẹ́ alákòóso tàbí kí n sọ pé olùdásílẹ̀ tàbí kí n tún sọ pé alámòjútó ìjọ The Coming King Evangelistic Ministry eléyìí tó wà ní Onígúgúrú Ifelodun Street ní Yana Church Nìbàdàn. Olólùfẹ́ wọn náà ni ajíhìnrere làwọn náà àwọn ni ajíhìnrere Juliana Ọlánìkẹ́ Adéfisayọ ajíhìnrere ni wọn nínú iṣẹ́ Olúwa wọn sì tún jẹ́ ajíhìnrere nínú orin kíkọ mọ́mì tún jẹ́ olùkọ́ ilé àwọn alákọ̀ọ́bẹ̀rẹ̀ yẹn wọn ti wá ṣiṣẹ́ ìjọba wọn ti fẹ̀yìntì nípa orí ọ̀fẹ́ Ọlọ́run.

nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, nǹkan agbẹ́mágbẹ́.

0: 89.3 FM, your preferred wholesome radio.
1: Tẹ́ ẹ bá fẹ́ polówó ọjà yín lórí rédíò, tẹ́ ẹ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà, West Radio ni kẹ́ ẹ máa bọ̀ o. A fi ti wà gbé ti yín lárugẹ. Owó owó ga jára lọ o. Come for your jingle and advertisement at West Radio 89.3 FM. Gbogbo lẹ́jẹ́lẹ́jẹ́ àti lájọ̀lájọ̀, iléeṣẹ́ ńláńlá àti kéékèèké, ẹ̀yin ilé ìjọsìn pátápátá, ẹ máa bọ̀, ẹ wá gbé wò, ẹ jẹ́ wò, ẹ jọ̀ wò, ẹ tọ́ wò jọ́. Ọ̀gá ni Master. Kí lẹ tún ń dúó ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ máa bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ búlù. West Broadcasting House. Ní aláàfin Avenue Olúyọ̀lé Estate, Ìbàdàn, Ọ̀yọ́ State, Nàìjíríà. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. West Radio 89.3 FM. Ọlọ́run gbọ́, gbogbo tẹ́ ẹ fẹ́, ojú kan ló wà.
0: The time is 7 PM from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
2: Láti ìkànnì kọ̀ǹga gbọ́mọgbẹ́ 89.3 FM, gẹ́gẹ́ ni ago méje alẹ́ lù.

ṣùgbọ́n ká tó lọ sínú àwọn ìbéèrè wa, ká tó máa béèrè àwọn ìbéèrè ọlọ́kan òjọ̀ kan, a ó kọ́kọ́ bára wa sọ̀rọ̀ náà látinú bíbélì náà ni, láti kọ́kọ́ fi ọ̀rọ̀ Ọlọ́run múlẹ̀ látinú bíbélì, láti jọ kọ́kọ́ ṣe àṣàrò nínú bíbélì náà. Ibẹ̀ láti máa ṣe ní àlàfibọ̀ pẹ̀lú àwọn ìbéèrè wa tí a mú wá sí etí, a ó máa mú wá sí etí ìgbọ́ yín. Ẹ kú kalẹ̀ lọ́sẹ̀ yìí o. Bí mo ṣe máa ń sọ ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ báyìí wípé ìgbà wo ni a ka bíbélì wa gbẹ̀yìn? Ṣé kò ṣe Sunday Sunday là ń fi ṣe? Ṣé kò ṣe wípé tán bá ti ní a wá sí ṣọ́ọ̀ṣì nìkan náà là ń gbé bíbélì wa dání? Mo sọ fún wa, àwa tà ní bíbélì rẹ̀ tà ní hard copy pé ká máa mú dání lọ sí ilé bóyá ibi tá a ti ń ṣiṣẹ́. Audio Bible wà lórí fóònù wa. Lecture time yóò ṣe gbé sí bó ṣe máa ń gbórin yẹn wọ gbá bí kò máa bẹ̀rẹ̀ sí gbọ́ bíbélì. Gbọ́ bí orin lónìí, gbọ́ bí orin lọ́la. Ó máa stíkì sí wa náà ni. Ibẹ̀ náà láti máa rí àwọn àkọsórí kọ̀ọ̀kan tàbí èkejì. A dúpẹ́ lọ́wọ́ àwọn onígbọ̀wọ́ wa ní ọ̀sẹ̀ tó kọjá. A dúpẹ́ lọ́wọ́ Evangelist Ọlárìndé. Bákan náà lọ́wọ́ bàbá wa Akindélé. A dúpẹ́ lórí lọ́wọ́ àwọn gbogbo àwọn tí wọ́n dá sétò ní ọ̀sẹ̀ tó kọjá náà o. Dúpẹ́ fún àwọn ẹ̀bùn kéékèèké tá à ń rí fún wọn. Àwọn bàbá méjì kan ti ẹ̀ máa ń pè wá dáadáa lórí fìtílà ìgbàgbọ́ yìí. Mo ti sọ wípé tó bá di ọjọ́ kan lágbára ọlọ́run, a ó ṣe ìdá ẹ̀mí fún wọn live and direct lórí prógráàmù yìí náà ni. A ó ṣe láti inú bíbélì fún wọn. A ó béèrè àwọn ìbéèrè kan tàbí èkejì lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ ni tá a fi ṣe bí ìtakùrọ̀sọ láàrin wa, ó dàbí mini debate náà ni, ṣùgbọ́n látinú bíbélì náà ni. Kò ṣe àwọn ẹ̀bùn kékèké tá à ń rí fúnra wa náà ni pé ìdí tá a fi ń ṣe prógráàmù yìí ni, rárá o. Ìdí tí a fi ń ṣe ètò yìí gan-an náà ni wípé a fẹ́ kí ìmọ̀lẹ̀ Ọlọ́run tó jẹ́ bíbélì kó máa tàn lọ́nà wa lójoojúmọ́. Ó ṣe wípé ọ̀rọ̀ Ọlọ́run náà la fi máa ṣe àṣàrò ní ọ̀sán àti lóru, tí kò ṣe wípé Sunday Sunday nìkan tàbí ó yá jẹ́ ká ṣe ká ṣí bíbélì wa nìkan, tán wá pè wá lápéjọpọ̀ kan ká ṣí bíbélì wa nìkan là ń ṣí bíbélì wa. Tó ṣe wípé lójoojúmọ́ la máa ka bíbélì wa bí orin wa náà ṣe sọ. Ìgbàgbọ́ wa yóò máa dàgbà, a ó máa borí ogun, a máa borí ìjì tó ń jà. Tá a bá ti wá ń béèrè ìbéèrè lọ́wọ́ wa báyìí, àwa náà máa rí wípé ṣé lóòótọ́ mi ò mọ eléyìí, ó ya ẹ jẹ́ kí n ka bíbélì mi síwájú sí. Ẹ tó bá ti tó àkókò náà tá a bá ṣí àwọn ago tó wọ inú kulu yìí wá, tó wọ bọ́ sí orí ètò yìí. A sọ fún wa wípé ká gbé bíbélì wa sẹ́gbẹ̀ẹ́, ká sì mọ̀ wípé a gbọ́ ètò yìí dáadáa láti ìbẹ̀rẹ̀. Bóyá àwa wà nínú ilé ni, bóyá àwa ti ẹ̀ rọra fi ẹ̀gbẹ́ lélẹ̀ lórí ibùsùn ni, tàbí ní ibìkan tá a ti ránṣẹ́ fàájì ara wa díẹ̀ díẹ̀ gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì. Bóyá nínú mọ́tò wa náà ni àwa ṣẹ̀ṣẹ̀ ń lọlé ní àṣálẹ́. Mo tún fẹ́ sọ fún wa wípé bóyá àwa tí a ṣẹ̀ṣẹ̀ sọ àwọn ènìyàn wa kanu tàbí èkejì, kì í ṣe wípé ó dùn wá lọ́kàn dujúdujú. Màá fẹ́ kẹ́ ẹ gbọ́ ètò yìí lálẹ́ yìí. Tàbí tó bá ṣe wípé nínú ilé wa tàbí ní ìlú tá a wà tàbí agbègbè tá a wà, ó kàn wá dàbí wípé ó tiẹ̀ wá ṣàṣe àjèjì sí wa lára. Ó kàn wá dàbí wípé ṣàjèjì ni mí níbi tí mo wà yìí ni, ṣàjèjì ni mí nínú ilé mi ni, ṣàjèjì wa ni mí nínú ẹbí wa ni.
sage jiwa ni mini nu luti mo wani chanwe yon wama mini mweka gweto yi da da tabasi ti gbotan ayawa biri biri lo wawa iti like back bolori Wells Radio 89.3 FM omo baba honi wa asu nane takuka leo.

0: Lórí ètò yìí ní àṣálẹ̀ yìí, mo fẹ́ bá wa sọ̀rọ̀ obìnrin kan ni.
1: Fitila ibà.
0: Obìnrin kan tó ṣe wípé ó ṣẹ̀ṣẹ̀ ó sọ gbogbo tó ní pátápátá ló sọnù. Ó sọ ọkọ rẹ̀ nù. Ó sọ àwọn ọmọ rẹ̀ nù. Ó sọ àbò rẹ̀ nù. Bákan náà ó sọ ìlú rẹ̀ nù pàápàá jùlọ. Ṣùgbọ́n nígbẹ̀yìn gbẹ́yìn ló wá di ìyá àwọn ọba. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ nípasẹ̀ rẹ̀ náà láti wá fẹ́ bí láti bí Jésù Kristì Olúwa wá. Ó yẹ kẹ́ ẹ ti mẹni tí mò ń sọ nípa rẹ̀ yìí. Orúkọ rẹ̀ náà ni Rúùtù. Ẹni tó ṣe wípé ó tọ ipasẹ̀ ìpàdánù tó pọ̀ lọ́pọ̀lọpọ̀. Bákan náà ló tọpasẹ̀ ìyá ọkọ rẹ̀ tí a mọ̀ sí Naomi. Nítorí pé Naomi náà ń kọ́. Òun náà sọ ọ̀pọ̀lọpọ̀ ohun gbogbo nù. Ìlú kékeré kan náà ni ìtàn rẹ̀ ti bẹ̀rẹ̀ ní ilẹ̀ Bethlehemu. Ìyẹn tá a mọ̀ sí Bethlehem.

tó kún fún wàrà àti fún oyin ilẹ̀ búrẹ́dì ni. Ilẹ̀ tó ṣe wípé ó yẹ kó kún fún ọ̀pọ̀lọpọ̀ owó fún ọ̀pọ̀lọpọ̀ wàrà àti oyin ló yẹ kí

0: ṣùgbọ́n nígbà tó yá. Naomi sọ fún àwọn aya rẹ̀ méjèèjì wípé tọ̀ báyìí o ẹ̀yin aya ọmọ mi àkókò ti tó báyìí. Ó yẹ kí n padà sí ìlú ọkọ mi báyìí kí n padà sí ilẹ̀ bẹ́ni Bethlehem báyìí o. Nítorí wípé gbogbo ìgbẹ́kẹ̀lé wa pátápátá náà ló ti dasán báyìí. Kọ́lọ́ má jẹ́ kí ìgbẹ́kẹ̀lé wa kó dasán. Kí oníkálukú yín náà kó gba ọ̀dọ̀ ìyá àti bàbá rẹ̀ lọ báyìí o. Nítorí pé kí ni kò sọ́kọ mọ́, kò kúkú mi ò kúkú lè bímọ báyìí kí n wá sọ pé kọ́mọ mi dàgbà lónìí kẹ wá fi sọ kẹ fi wọ́n sọkọ. Rárá àwọn ọkọ yín ti kú sí ìbímọ fún ọyá kóníkálukú padà lọ sí ilé wọn o. Ọ̀pá rò pé kò kúkú sí nǹkan kan mọ́, kémi kúkú padà sí ilé mo ò tí ì dàgbà púpọ̀ bóyá wọ́n sì tú rọ́kọ fẹ́. Ìyá ọkọ rẹ̀ ó ṣàdúrà fún ìyẹn lọ. Ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ sí rúùtù ń tiẹ̀? Rúùtù sọ fún ìyá ọkọ rẹ̀ wípé ibi tí ìwọ bá lọ lèmi ò lọ o, àwọn èèyàn rẹ ni ó jẹ́ àwọn ènìyàn tèmi. Àwọn Naomi wò pé irú èèyàn wo leléyìí, irú ọmọ wo ló ti sọ? Ó ní pé èmi mo ti sọra mi dọmọ rẹ báyìí, ohun tó bá ṣe fọmọ rẹ náà ló ṣe fèmí gan-an tí ká lára mi. So Naomi and Ruth travel together back to Bethlehem. Gbogbo wọn wá wo pé Naomi màlúdé, Naomi kọ́ Naomi ni. Ṣùgbọ́n ó sọ fún pé ẹ má pè mí Naomi mọ́ o, ó ní ṣùgbọ́n kán máa pè òun ní Mara. Nítorí wípé Ọlọ́run ọba jẹ́ kí ìbànújẹ́ kó ṣẹlẹ̀ sóun. Mo ní call me Mara because the Almighty has made my life very bitter. I went full, a well full, but the Lord has brought me back empty. Ọ̀rọ̀ yìí lágbára gidigidi fún Naomi. Ó ní wípé òun lọ ní ẹ̀kúnrẹ́rẹ́, ṣùgbọ́n Ọlọ́run wa dá òun padà báyìí lọ́wọ́ òfò. Mo ń gbàdúrà fún gbogbo ẹ̀yin olùgbọ́ mi wípé a ò ní jogún òfò lágbára Ọlọ́run. Ìgbẹ́kẹ̀lé wa kò ní dasán, gbogbo ohun tá a gbójú lé kò ní dasán mọ́ wa lọ́wọ́ lórúkọ Jésù. Ohun gbogbo tá a rò wípé Èkó lọ wa tó ti lọ, ní ìlọ́po ìlọ́po Ọlọ́run ó dá padà fún wa lórúkọ Jésù. Ìtìlá ìgbàgbọ́ lórí Wells Radio 89.3 FM pẹ̀lú ọmọ yín Ebenezer Ayọ̀délé, ọmọ bàbá oníwàásù, ọmọ ìyá mission lóde Bella náà ni. Tí àkókò bá tó a ó ṣí aago, a ó sì fóònù wa, ẹ sì pè wọlé láti jẹ àwọn ẹ̀bùn wa tàbí èkejì kọ̀ọ̀kan lórí ètò yìí náà ni.
1: Fitila ìgbàgbọ́.
0: Ẹ̀yin onígbàgbọ́, mo fẹ́ fi yé wa wípé ìyàtọ̀ wà láàrin ọgbẹ́ ọkàn, ọgbẹ́ ọkàn tàbí ìbànújẹ́ ọkàn tó yà wá kúrò lọ́dọ̀ Ọlọ́run, àti ìdárò tí ó mú wa padà sí ọ̀dọ̀ Ọlọ́run. There is a difference between bitterness and that isolates us from God and honest lament that is brought directly to him. Ìwé Sáàmù jẹ́ ká mọ̀ dáadáa. Báwo ni ó ti pẹ́ tó Olúwa? Báwo ni ó ti pẹ́ tó Olúwa tí ìwọ ó fi kọ̀ mí sílẹ̀? Báwo ni ó ti pẹ́ tó Olúwa? Báwo ni ó ti pẹ́ tó? Kí ló dé tí ìwọ fi kọ̀ mí sílẹ̀? Do you know that God handles our honest pain far better than our pretend praise? God handles our honest pain far better than our pretend praise. Tá a bá kàn wò wípé a kàn ń yan Ọlọ́run lásán, ẹ̀tàn lọ́kàn wa.
2: fitila iba.
0: Ṣùgbọ́n Ọlọ́run kọ o ma wo kan wa daada, o ma n ka wo pe ah looto looto ogbe okan wa ni lokan arakunrin. Ta ba fi edun okan wa ba Ọlọ́run soro. Wi pe ah Ọlọ́run kan bayi ni mo la koja, kan bayi ni mo la koja, o si rokan mi Oluwa. To ba se pe looto looto ni wi pe okan wa la fi n ba Ọlọ́run, o n dun wa lokan ni tooto. Ti ko se pe lori ahan wa la fi yan Ọlọ́run pe amọ e je ni ka yan je aje kin yin.
2: Ọlọ́run ni
0: okan n je agba, e se aje ka gbadua. A sa ni kin se iro o. No matter how you pretend. Bibeli to ni wi pe eniyan mu yin woju Ọlọ́run wo kan. O le ma rerin si gbogbo eniyan. Ṣùgbọ́n lọ́kàn rẹ̀ ń kọ́ ǹjẹ́ lóòótọ́ lóòótọ́ òun yan Ọlọ́run lọ láti ọkàn rẹ̀ wá, àbí ẹ̀dùn ọkàn rẹ̀ tó ń jáde láti inú ọkàn rẹ̀ wá, ǹjẹ́ lóòótọ́ lóòótọ́ ǹjẹ́ òtítọ́ ni? Ǹjẹ́ kò ṣe wípé wọ́n kàn ní kí n ṣe náà ni, let me just forgive the person, or let me just praise God, wọ́n kàn ní kí n ṣe náà ni? There is a difference between bitterness that isolates us from God and our honest lament that it's brought directly to him. Seki matan yin ko se wipe ibanuje to sele si Naomi ni opin irin ajo re rara o. Ah, opin irin ajo Naomi ko ye o. Bi ekun ba pe da lekan ayo nbo lowuro. Be ni Bibeli wi.
2: Ibagbo wa yo dagba a o pori.
0: Àwọn méjèèjì wọn padà dé ilẹ̀ Bethlehem, yẹn Ruth àti Naomi.
2: Ìbẹ̀rẹ̀ àti ìdáhùn
0: wa. Kò sí ọrọ̀ ajé kankan tí kò máa mówó wọlé wá fún wọn. Kò sólùrànlọ́wọ́ kankan tí ó máa ràn wọ́n lọ́wọ́.

tó jẹ́ ọkọ Naomi ló bá rí Rútù nínú oko. Rútù rè é. Nígbà tí Bíbélì sọ, only as it turns out. Nígbà tí ó rí bẹ́ẹ̀. Orúkọ rẹ̀ náà ni Boasi. Arábìnrin tó bá Naomi padà wá láti ilẹ̀ Moab kọ́ rèé. Ó sì sọ fún mi pé kó dúró sórí oko yìí. Ó ní kó má ṣe lọ sí oko mìíràn láti lọ ṣiṣẹ́ o. Ó ní pé gbogbo àwọn arákùnrin tó ń ṣiṣẹ́ lóko, ẹ má ṣe fọwọ́ kan Rútù o. Èèyàn mi ni ẹ má ṣe fọwọ́ kan. Nígbà tó yá Boasi wá ní pé wá, ó yá jẹ́ kájọ jẹun papọ̀, wá jẹun pẹ̀lú mi. Ó ní wípé a sì ti sọ fún mi nípa bó o ṣe fi àwọn bàbá àti ìyá rẹ̀ kalẹ̀, tí o sì bá Rútù wá, tí o sì bá Naomi padà wá sí ilẹ̀ rẹ̀. Ó sì gbàdúrà fún wípé kí Ọlọ́run kó san Rútù lẹ́san dáradára.

ọlọ́run máa rán èèyàn lọ́wọ́ síyàn nígbà tí èèyàn bá jẹ́ olótìtọ́. Ìrànlọ́wọ́ kì í wọ́n ẹni tí ó bá jẹ́ olótìtọ́. Kí a tó lọ sí apá ìbéèrè wa ní sàn-án-sàn-án, kí n tó pe àwọn ẹ̀rọ tó wọ tá ò máa pè sí láti dá sí ètò láti jẹ àwọn ẹ̀bùn wa tàbí èkejì kéékèèké kan. Ẹ náà la fi ń pe àwa olówó okòwò kéékèèké àti ńláńlá wípé ètò yìí ó ń fẹ́ onígbọ̀wọ́. Bóyá apá kan ni tàbí gbogbo ẹ̀ tí ẹ̀ lẹ́yìn fẹ́ ṣe onígbọ̀wọ́ ni. Ẹ fẹ́ fún àwọn èèyàn ní ẹ̀bùn lórí ètò yìí ni wípé ọmọ bàbá oníwàásù ẹni tó bá ti gba ẹ̀bùn o. Aṣọ tí ẹni wọ́n ń tà ó lè fún ọlọ́pàá 15 bẹ́ẹ̀ ni. Ohunkóhun tó o bá ń tà o lè fi ṣe onígbọ̀wọ́ ètò yìí, tàbí bóyá bíbélì ni tàbí ìwé orin gan ni. Ṣé kí n mọ́ tàn yín, ẹ̀yin náà fi lè ṣe ẹ̀bùn fún àwọn ènìyàn lórí ètò yìí. Ó sì ṣe recharge card kéékèèké ni, tàbí àwọn ẹ̀bùn mìíràn tí àwa náà lérò wípé ó lè wúlò fún wa lórí ètò yìí. Láti máa ṣe ìwúrí fún àwọn ènìyàn láti máa ka bíbélì wọn dáadáa, àti láti máa gbọ́ fìtílà ìgbàgbọ́ lórí Wells Radio ní gbogbo ọjọ́ Sunday láti agogo 7 àṣálẹ́ títí di aago 8 àṣálẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi Sunday. Boaz married youth. Boaz ó fẹ́ Ruth o. Nígbà tí Ruth sì bímọ, ó sì bí.

0: àwọn ènìyàn sì bárú tó sì bárú tó àti Naomi yọ nítorí wípé wọ́n bá yọ wọ́n bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé kò fi kalẹ̀ láì ní ọmọ àti láì ní ẹni tí yóò rólé fún. Mo fẹ́ ká jọ wo ọ̀rọ̀ tí a ti àwọn ẹsẹ̀ bíbélì dá ti wò tá jọ wò papọ̀ àti ìtàn ìgbésí ayé àwọn méjì ní pàtó tí a jọ wò papọ̀ ìyẹn rúùtù àwọn èèyàn ti ń pè wọlé ẹjẹ́ ká gbé pè ẹjẹ́ ká gbé pè. Hello.
1: Hello sir.
0: Ẹ kú àṣálẹ́ sà.
1: Ẹ kú àṣálẹ́ sà.
0: Yes sir. Kí ni orúkọ yín níbo lẹ sì ti ń pè wá?
1: Arákùnrin Adéjàre ló ń pè láti ọjọ́
0: náà. Mr. Adéjàre àbí ṣé Pásítọ̀ Adéjàre ni màá máa pè yín báyìí àbí Evangelist Adéjàre? Ọ̀dà Pásítọ̀ Adéjàre ẹ ṣe gan tẹ́ ń pè wá ní gbogbo ọ̀sẹ̀ àdúpẹ́ lọ́wọ́ yín. Mo ti sọ níbẹ̀rẹ̀ ètò yìí wípé tó bá di ọjọ́ kan bó ṣe àwọn tó ń pè wá ní àmú wọn wá sórí ètò yìí láti wá ṣe bí ìdẹ̀mí kékeré kan lórí ètò yìí àti láti wá ṣe àwọn àlàyé kọ̀ọ̀kan tí olúwa bá fún wa ní orí ọ̀fẹ́. Bẹ́ẹ̀ ni a ti jọ ń sọ ọ̀rọ̀ ìdílé kan bọ̀ láti bẹ̀rẹ̀ wá ṣe gbọ́ wa láti bẹ̀rẹ̀ dáadáa. Kí lẹ le sọ nípa ìtàn tá a kàn rọra sọ fún wa ní kékeré yìí?
1: Ìtàn tí ẹ mú wá fún wa yẹn ó jẹ́ ìtàn tó kọni lẹ́kọ̀ọ́ lọ́pọ̀lọpọ̀ torí pé Elimeleki àti aya rẹ̀ Naomi wọ́n fi Bethlehem sílẹ̀ a sì jẹ́ kó yẹ wa pé Bethlehem gan ìtumọ̀ rẹ̀ ní ilé oúnjẹ
0: ṣùgbọ́n
1: torí èèyàn tó mú nígbà yẹn wọn ò lè farada wọn kúrò ní Bethlehem wọn a gba ilẹ̀ Moab ó jẹ́ ọ̀kan lára àwọn ilẹ̀ abọ̀rìṣà tó yẹ pé Ọlọ́run pàṣẹ pé kí àwọn ọmọ Ísírẹ́lì kó má máa darapọ̀ mọ́ wọn gbọ́n ẹ̀dẹ̀ ni wọ́n lọ ṣùgbọ́n Ọlọ́run máa ń fààyè gba àwọn kankan láti kọ̀ wá lẹ́kọ̀ọ́ torí pé nígbà tí wọ́n dé ilẹ̀ Moab àwọn náà mọ gbogbo ìrírí tó ṣẹlẹ̀ sí wọn gẹ́gẹ́ bí ẹ ti ṣàlàyé ẹ̀ fún wa. Ọlọ́run máa fẹ́ ká gbẹ́kẹ̀lé òun nígbà tí a bá ń la wàhálà kọjá tá a bá ń la ẹ̀mí kọjá tá a bá ń la ìṣòro kọjá ká gbẹ́kẹ̀lé òun ká gbàdúrà sí òun ká nígbẹ́kẹ̀lé nínú ìlérí rẹ̀ ṣùgbọ́n nígbà tí Ọlọ́run bá ń tẹ̀ ìgbàgbọ́ wa tí a bá ti jẹ́ kí ìgbàgbọ́ wa yẹ̀gẹ̀ rẹ̀ ó di dandan ká bá ìjákulẹ̀ pàdé. Ìdí nìyẹn tó yẹ pé Naomi lẹ́yìn ọ̀rẹ́ yìí ó pàdánù Elimeleki ọkọ rẹ̀ ó pàdánù Kiloni àti Maloni wá kú korofo tó kú korofo kò sí ẹnìkankan fún un mọ́ torí pé Ọlọ́run fẹ́ jẹ́ kí ó kẹ́kọ̀ọ́ wípé òun fẹ́ kí a máa gbẹ́kẹ̀lé òun nínú gbogbo ipò kíkò tá a bá bá ara wa. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí adúpẹ́ torí pé ó ṣe àrònú pé wà dàgbẹ́ yẹ ń padà sí Bethlehem tí mo ti wá ọjàre.
0: Ó ti rebete. Mo ń gbádùn bí wọ́n ṣe ń bá wa ṣe ọ́ ní ẹsẹẹsẹ yẹn. Ó ti rebete. Wọ́n ní Pásítọ̀ Adéjàre gangan lorúkọ àwọn. Ìpè míì ti wọlé. Hello.
2: Hello sir.
0: Ẹ kalẹ̀ o.
2: Michael láti Podo ló sọ̀rọ̀
0: sir. Mr. Michael láti Podo.
2: Yes, sir.
0: Ẹ ti ń bá wa bọ̀ láti ìbẹ̀rẹ̀ ètò yìí àbí? Hello.
2: Bẹ́ẹ̀ni sir.
0: Mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín. Kí ni orúkọ àwọn ọmọ Naomi méjèèjì?
2: Mallon àti Chilion ni sir.
0: Kí lẹ pé?
2: Mallon àti Chilion ni sir.
0: Mallon àti ilẹ̀ ebo ni wọ́n ti kúrò ilẹ̀ ebo náà padà sí?
2: Wọ́n kúrò láti ilẹ̀ Bethlehem Judá.
0: Ó dáa. Ìbéèrè míì tí mo tún fẹ́ béèrè lọ́wọ́ yín ni kí ni Naomi gba rúùtù nímọ̀ràn láti ṣe ní pàtàkì tí a bá wonú ìtàn? Mo mọ̀ wípé ẹ mọ ìtàn rúùtù dáadáa àbí bẹ́ẹ̀ kọ́? Hello. Ẹ mọ ìtàn rúùtù dáadáa. Kí ni Naomi gba nímọ̀ràn láti ṣe?
2: Naomi sọ fun yin pe ko ma lo.
0: Nigba ti won de ile gini ni o, ti won de ile Bethlehem pada. O so nkan kan fun. Hello. Oda. Ko se nigba ti Naomi so fun awon aya omo re mejeji wi pe kan ma lo ara o. Hello.
3: Hello.
0: Eka le sir.
3: Eka le.
0: Yes sir.
3: Eka le o.
0: Kini oruko yin ni bo le tin pe wa sir?
3: Mr.
0: King lati odo ni lewe. Ah, eyin na je regular caller wa lori eto yi abi?
3: Je ni. Sa bi mo fe dupe gan mo dupe ni ose to koja fun egun te fi sowo lati owo Mr. Ebenezer Ayo.
0: Be.
3: Ami
0: ami adupe lowo Olorun adupe lowo Olorun a ngbadura wi pe Olorun tun ran wa lowo ju be na lo lori eto yi e mo bi eto yi bibeli ni ohun ti a fe ki o ti ye wa so nkan ti mo fe bi lowo yin gan kini eko ti e ri ko ninu ohun ti a so loni ninu itan aye igbesi aye rutu Naomi opa gan funra re ati oko won awon omo re mejeji kini itan ti kini e ro pe ko ninu itan meje awon itan yi
3: eko pupo lo wa ni be o amo eko ti ohun to ko mi gangan to ko mi ju ni a o nigba ti yan ba wa ni ni isoro kini o duro ti Olorun ori e wo niju a to je aya yawo omo Naomi ewu bo si gbagbo e se ni agbara to bi ko ni ba isoro o duro ti ya oko re o si da oko re sile ti do fi ba pada ti de ni de ko tun wa sole o ti so bi ni do sole ko je gbe ma do tun wa de ni eta o tun wa ko se won gege bi awon den si ode won o ti o di bi ko wo which is ni tun mo si wi pe le ngba to ko re ku o tun mo si pe o ni so kan re to kan to kan so yi to gugu ako mi pe eyan dudu gugu gba te ba wa ni ni isoro gan gan gugu gba yan gan gan ni e ke yan duro ti Olorun
0: pe isoro gan ko ni pe ka kuro lodo Olorun pe ma be pe Olorun why me why me tani o ba tu se
3: je to sele bayi
0: ninu aye ori iponju abi be ko ni bibeli so fun wa
3: ni e tuju ka be ni ti segun aye
0: ko so fun wa wi pe ko ni si iponju o iponju yo wa abi be ko wípé Ọlọ́run nìkan lẹni tó ń ṣẹ́gun fún yàn.
3: Bẹ́ẹ̀ni ìwé onísàmù náà sọ bí kan tó sọ pé Ọlọ́run ló gba olódodo nínú gbogbo ìpọ́njú rẹ̀. Gbogbo ẹ̀kíyàn ṣàmà kíyàn dúró ti Ọlọ́run bó tilẹ̀ wù kú.
0: Adúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣe gan, ẹ ṣe gan.
3: Ẹ ṣe o.
0: Wọ́n bá wa yànnà náà rẹ̀ wọ́n tún sọ dáadáa wọ́n ní wípé ó dúró ti ìyá ọkọ rẹ̀ dáadáa nígbà ìpọ́njú. Tó bá ṣe wípé àwọn méjèèjì pè mí ti wọlé. Hello.
4: Michael láti
0: Podo. Ago yẹn ń dún bákan bákan ẹ̀ mo ti ń gbọ́ yín dáadáa. Hello. Mo gbọ́ yín dáadáa, mo gbọ́ yín dáadáa.
4: Wọ́n fi ṣá.
0: Ẹ mo béèrè ìbéèrè kan lọ́wọ́ yín. Mo ní kí ni abẹ́yìn kọ́ lẹ pè lẹ́ẹ̀kan ni.
4: Bẹ́ẹ̀ ta ni nípa.
0: Mo ní kí ni kí ló ok, ẹ jẹ́ kí n béèrè míì lọ́wọ́ yín pé kí ló ṣẹlẹ̀ sí rútù nígbà tó padà sí ilẹ̀ Bethlehem pẹ̀lú Naomi.
4: Nígbà tó padà, àwọn èèyàn rí wọn náà. Náà wí mọ̀ ìpé kọkùnrin ní mara torí pé Ọlọ́run ti nǹkan tí dá fún un.
0: Mo ní wípé kí ló ṣẹlẹ̀ sí rútù nígbà tó débẹ̀ kí ni rútù ṣe. Ó dà. o ye ke gbo mi dad mo ni wi pe nkan kan ki lo sele si rutu nigba ti o de ile Bethlehem pada nigba ti rutu tele Naomi pada si Bethlehem rutu ojoko o wa ise lo ni o wa ise lo ki eje ki lo wa ise kan na o kokko lo sise ko joko tetere ibi ti o ti bi to ti lo sinu oko na lo ti ri eni ti o nje Boasi abi be ko hello
5: hello
0: e kale o
5: e ta le sa o
0: yes sir kini oruko yin ni bulletin pe wa sir hello hello e kale o
6: eyo
0: oda e pe wa pada ngago yin o jagere
6: fitila ibago
0: an so fun wa wi pe Naomi ati Ruth won o kan wo wi pe isele to ti sele si wa yi oda be boya ka kukuro pin si bibi na won mu rin ajo won po lati ile ti won wa tele won pada si Bethlehem igba ti won dide ti won de Bethlehem tan ko looto Naomi so wi pe kan ma pe oni Mara nitori wi pe ibanuje kun aye re o kun fun ibanuje oni pe on lo pelu ekun rere bukun on pada wa lowo ofun sugbon ko joko ni tetere lasan Ruth tun gbanu oko lo tun lo nsise nibi to tin sise na lo ti ri eni to tun fe na ibe na ni o ti bi omo kan iran yi na titi na la fi bi Jesu Christ oluwa wa o tun mo si wi pe bi won se ma so wi pe lori irin looto lori wa o olorun si so wi pe inu bibeli ninu iwe mimo na lo ti so wi pe okan alapon na ko lohun se kini lohun o mu sanra ti Olorun ba so fun o wi pe oun yo bukun fun ise owo re kilo ni to oun se gangan kilo oun se God cannot bless an empty hand God cannot even bless an empty head kilo oun se an empty hand kini Olorun fe bukun ise wo gan lo oun se lasale yi mu so fun wa wi pe gege bi oni gbagbo e ma je ka ro wi pe ibanu je to sele si wa tabi ohun ti a nla koja opin aye wa ni rara o ohun gbogbo ta ba le ma la koja ninu ilu ohun ta ba le ma la koja ninu ile ijosin wa ohun ta ba le ma la koja ta ba le ma la koja ninu ilu wa ninu idile wa ohun ta ba le ma la koja pelu awon omo wa ohun ta ba le ma la koja pelu awon committee ti won yan tan tan yan wa si ohun ta ba le ma da ba le ma la koja pelu oko tabi aya mo fe so fun wa wi pe Olorun si wa lori ite there is solution to everything hello
5: sir
0: e ka le sir
5: o Mr. Ajayi lati Dabiri Ogun na ni akele
0: Mr. Ajayi ba wa da si eto yi kini eriko ito ehun ti eriko lori itan ti a ti so
5: ohun ti mo riko fun gbogbo ti awon akin ilegbe mi so eni pe iya yen gangan Naomi e je ka gba pe o so ile nu je ko so apo yako to ba je pe gba to ko ni ilu ko ranti ibi ta ti bimo rara ibe ni don bi kan pe iba se pe won fi ibi ti won ti wa sokan ṣugbọn arabinrin yi o fi ibi to ti wa sọkan nígbà tí jíjà o ní orí ọfẹ láti padà síbẹ̀
0: ọ̀dà so o túmọ̀ sí wípé kílẹ̀ ok lẹ́yìn ẹ̀kọ́ yìí ẹ̀kọ́ wo lẹ tún rí kọ́
5: àyè tí mo tún rí kọ́ ní yàtọ̀ fún yẹn náà ni pé ní orí arábìnrin yẹn náà yẹn Ruth fún ara rẹ̀ ó jẹ́ ọmọ tí tó náà ní ẹ̀kọ́ yàtọ̀ fún kí a fi kún the person that opened a baby so to see the fire that one year, she said, you learned that she was highly industrious. Oh, would you to say, nínú ohun tó tún rí nínú oko sẹ́ náà ó tún lọ fi tọ́jú ìyá ọkọ rẹ̀ náà kò sọ orí tinú so kò sọ orí tinú.
0: Nínú gbogbo tá à ń là kọjá ká má ṣe sọ orí tinú.
5: Bẹ́ẹ̀ni sà ká má ṣe sọ orí tinú.
0: Kí ló pe orúkọ yín lẹ́ẹ̀kan sí?
5: Báyọ̀ Ajayi.
0: Mr. Báyọ̀ Ajayi, ẹ ṣe gan. Mr. Báyọ̀ Ajayi náà ti fi yé wa wípé nínú ohun gbogbo tá à ń là kọjá. Ká má ṣe jẹ́ kí ìṣòro kó borí ọ̀rọ̀ Ọlọ́run lórí ayé wa. Nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run tó jẹ́ fìtílà sí ẹsẹ̀ wa, tó jẹ́ fìtílà sí ipa ọ̀nà wa. Hello.
1: Hello, sir.
0: Ẹ ká sálẹ̀ sá.
1: Adéjàrí náà ló ń pè láti ìjọni padà.
0: Oh, Mr. Adéjàrí, ẹ ṣe gan.
1: Yes, sir.
0: Aha, ẹ fẹ́ parí ọ̀rọ̀ tẹ́ ń sọ lẹ́ẹ̀kan.
1: Bẹ́ẹ̀ni, sir.
0: Ó dà.
1: So, a wá rí pé Rútù ó gba Ọlọ́run Ísírẹ́lì gbọ́. Àti pé torí pé ó gba Ọlọ́run Ísírẹ́lì gbọ́, Ọlọ́run jẹ́wọ́ ara rẹ̀. Torí pé nípa bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe ṣe ètò láti wá mú kí ó fẹ́ Bóásì. Nípasẹ̀ ẹni tó jẹ́ pé a ti wá bí Obedi. Bí Obedi wá bí Jésè. Jésè wá bí Dáfídì. Tó wá jẹ́ pé láti inú ìran Dáfídì ni Jésù Olùgbàlà ti wá wá sí ayé. So ìyẹn ni pé ó wá di ìyá ńlá Jésù Kristo Olúwa wa. Ta bá dúró de Ọlọ́run nínú gbogbo ìṣòro tá a fàyà rán gbogbo ìṣòro yẹn tá a nígbàgbọ́ nínú Ọlọ́run. Àrí pé lẹ́yìn ọ̀rẹ́ yìí ẹ̀rí ló máa já sí gẹ́gẹ́ bá ṣe rí nínú ayé Rútù. Ẹ̀kọ́ tó mú jáde wá fún àlè.
0: Ẹ ṣe gan, ẹ ṣe gan.
1: Yes, sir.
0: Yes, sir. Ẹ ṣe gan.
1: Yes, sir. Yes, sir.
0: Ẹ jẹ́ ká tán fìtílà náà. Nínú ayé a ó rí ìpọ́njú, ṣùgbọ́n ká tújú ká nítorí pé Olúwa ti ṣẹ́gun ayé fún wa. Fìtílà ìgbà. Kò sóhun tá a bá lè máa là kọjá. Kò sóhun tó le tí kìí rọ̀ o. Kò sóhun tó le tí kìí rọ̀. Ìgbẹ̀yìn á dára àti ròyìn. Olórin nǹkan náà ló sọ bẹ́ẹ̀. Olórin nǹkan náà ló tún sọ wípé ẹkún lè pẹ́ títí dalẹ́ kan ṣùgbọ́n ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. Ayọ̀ ń bọ̀ lówùúrọ̀, ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. Ẹkún lè pẹ́ títí dalẹ́ kan, ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. Borí rẹ sókè aláàárẹ̀ nítorí ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. Máa ṣiṣẹ́ lọ, má ṣe rò pé a kò gbọ́ ẹ̀dùn ọkàn rẹ. Ìwé orin kan náà ló sọ wíbẹ̀ o. Ká máa ṣe dáadáa lọ. Ká máa ṣiṣẹ́ lọ, ká má ṣe rò wípé Ọlọ́run ò rí iṣẹ́ tá à ń ṣe. Ká máa ṣiṣẹ́ lọ, ká má ṣe rò wípé Ọlọ́run ò rí wa. Ká máa ṣe iṣẹ́ lọ, ká má ṣe rò wípé Ọlọ́run ò rántí wa. Bẹ́ẹ̀ ni Ọlọ́run rántí wa o. Nínú ìlàkọjá wa gbogbo Ọlọ́run rántí wa. Nínú gbogbo ìṣòro wa Ọlọ́run rántí wa.

0: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tó fún wa ní àṣálẹ́ yìí.
1: Akọni jẹ́ kí òkú ìmọ́lẹ̀ rẹ yóò.
0: Mr. Adébáyọ̀ tì mí lẹ́yìn tí mo nì wọ́n ní ṣe gan láti ìyànà Fádípẹ̀ Academy lọ́hùn-ún. Mr. Ọláyẹmí Ọ̀láskù náà wọ́n kí wa wípé à ṣe ẹkú iṣẹ́ o. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti bá wa dá sí ètò ní ọ̀sẹ̀ yìí. A dúpẹ́ fún àǹfààní tí Ọlọ́run fún wa náà láti mú ètò yìí wá sí etí ìgbọ́ wa. A dúpẹ́ wípé ẹ wà pẹ̀lú wa láti agogo méje àṣálẹ́. Mo fẹ́ kí a jọ gba àdúrà yìí papọ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́. Olúwa Ọlọ́run wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí wípé ó fún wa ní àpẹẹrẹ rere bí Rútù àti Naomi. Tún fi hàn wá wípé ìràpadà sì wà fún wa kúrò nínú gbogbo ìlàkọjá wa, wípé àwa tí a jẹ́ ọmọlẹ́yìn Kristi, àwa tí a ń gbàdúrà sí Ọlọ́run Olúwa wa wípé kí ọ̀nà ńlá fún wa, wípé ìrètí sì wà fún wa. A dúpẹ́ fún àpẹẹrẹ bíi ti Rútù tó ṣe wípé ipa ìlànà rẹ̀ náà la fi bí Jésù Olúwa wa. Àwa náà yìn ológo nínú ìṣòro wa wípé àánú ó dìde fún wa nínú gbogbo ibi tí ayé ti dá wa ní ẹjọ́. Gẹ́gẹ́ bí ìrànwọ́ ti dìde láti ọwọ́ Boasi fún ìdílé Naomi àti fún Rútù, wípé ìrànlọ́wọ́ náà yóò dìde fún wa ní ọ̀sẹ̀ tuntun yìí. A wá fi ọ̀sẹ̀ tuntun lé Olúwa lọ́wọ́ wípé bí ọ̀sẹ̀ tuntun yìí bó ṣe bẹ̀rẹ̀ ní òní, àánú Ọlọ́run tó ń ṣògo lórí ìdájọ́ yóò ṣògo lórí ayé wa ní ọ̀sẹ̀ tuntun. Wípé bí a ṣe ń lọ ní ọ̀sẹ̀ yìí, Olúwa yóò síwájú wa lọ bí akọni ẹlẹ́rù. Gbogbo ọ̀nà wíwọ́ wa pátápátá yóò sọ di títọ́. Gbogbo ohun tó dàbí òkè níwájú wa, gbogbo òkè bí tó dàbí iṣerubábẹ́lì níwájú wa, pátápátá lágbára Ọlọ́run yóò di pẹ̀tẹ́lẹ̀. Gbogbo ohunkóhun tí a ń là kọjá tí a rò wípé kò sí solution fún, lágbára Ọlọ́run Ọlọ́run yóò jẹ́ kí ìrànlọ́wọ́ kó dìde fún wa. Lórúkọ Studio Manager mi àti àwọn ọ̀gá wa pátápátá ní ilé iṣẹ́ yìí ni èmi Ebenezer Ayọ̀délé, ọmọ bàbá oníwàásù, ọmọ ìyá Mission lóde Pella nílùú Ṣẹ́yìn, ni mò ń dágbére lórí Wells Radio 89.3 FM ní ọ̀sẹ̀ yìí lórí ètò yín, ètò wa Fìtílà Ìgbàgbọ́. Àwa ń sọ wípé tí Olúwa kò bá kọ́ ilé náà, àwọn tó ń kọ́ ṣe lásán ni. Tí Olúwa kò bá ṣọ́ ìlú náà kọ́, àwọn tí ó ń ṣọ wọ́n ṣọ lásán ni. Ó tún di lọ́sẹ̀ tó ń bọ̀.
1: Fìtílà Ìgbàgbọ́.
2: Nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí? West Radio 89.3 FM, kàngá agbẹ́mágbẹ́.

Ẹkálẹ́ o, àsìkò ìsinmi látàárọ̀. Àkójọpọ̀ ìròyìn lẹwà la máa fún yín láti ìkànnì kọ̀ǹga gbọ́mọgbẹ́ 89.3 FM. Eléyìí tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyẹ̀lẹ̀ Estate nílẹ̀ Ìbàdàn. Adédàmọ́lá Olóìdè lóníròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti máa ṣe ìpèsè àwọn ìwé ìkẹ́kọ̀ọ́ fáwọn akẹ́kọ̀ọ́ láti gbójú agan ti àdínkù nínú iṣẹ́ òṣè eléyìí tó ń kojú ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè yìí. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti ṣe àgbékalẹ̀ owó ẹ̀bùn ọ̀fẹ́ bílíọ̀nù 5 náírà fáwọn ọ̀dọ́ tán jẹ́ olùdókòwò lórílẹ̀-èdè yìí. Àjọ SERAP ti rọ àjọ tí ń ṣètò ìdìbò olómìnira ilé wa láti ṣe àgbéjáde iye owó àti gbèdéke tí àwọn olóṣèlú lè ná fún ètò ìdìbò eléyìí tó ń bọ̀ lọ́nà. Iná ọmọ rárá ni ìròyìn gbé pé wọ́n ní oṣù ọ̀sẹ́ ní àwọn ilé ìtajà mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí ti ń bẹ ní agbègbè kan nílùú Ìbàdàn. Ní báyìí ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti rí dájú pé àwọn ìwé ìkẹ́kọ̀ọ́ fún ẹ̀kọ́ ìmọ̀ ìṣirò èdè Gẹ̀ẹ́sì àti àwọn ẹ̀kọ́ mìíràn tó ṣe kókó ṣe pàtàkì mìíràn ọ̀lódé ọ̀dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè yìí tí wọ́n sì tọpinpin wọn dáradára, èyí tó sì jẹ́ ara ìgbìyànjú láti dín ìṣòro ètò ẹ̀kọ́ tó péye kù lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ètò náà ni wọn yóò ṣe nípasẹ̀ ìmọ̀ ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí ìgbìmọ̀ tó rí sí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ṣètò papọ̀ pẹ̀lú ilé ètò ẹ̀kọ́ eléyìí tó jẹ́ ti àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ètò ẹ̀kọ́ pàtàkì kan tí wọ́n pè ní Hope Edo eléyìí tí ó sì bẹ̀rẹ̀ nílùú Èkó lópin ọ̀sẹ̀ tá a wà yìí. Nínú ọ̀rọ̀ rẹ̀, akọ̀wé fún ètò ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ nílẹ̀ yìí Dókítà Aisha Garba, òun ló gbóríyìn fún ìjọba àpapọ̀ àti iléeṣẹ́ fọ́rọ̀ ètò ẹ̀kọ́ fún àtìlẹyìn tí wọ́n ṣe fún ìgbìmọ̀ náà láti lè mú ètò náà ṣẹ. Ó ṣàlàyé pé ìdánilẹ́kọ̀ọ́ náà ṣàfihàn bí ìfarajìn eléyìí tó jẹ́ ti ìjọba bá ṣíṣe pàtàkì sí ìmúgbòrò àwọn ohun èlò ìkọ́ni àti ti ẹ̀kọ́ pẹ̀lú kí wọ́n lè kọ́ àwọn ẹ̀kọ́ tó dára tó sì ní ìṣàkóso tó dájú fún ìpèsè ẹ̀kọ́ lórílẹ̀-èdè yìí. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti kéde ẹ̀bùn owó tuntun 5 million naira fáwọn ọ̀dọ́ oníṣòwò lórílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ètò kan tí wọ́n pè ní ètò fún ìdásílẹ̀, ìyẹn àwọn tó jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ kéékèèké lórílẹ̀-èdè yìí. Ètò náà jẹ́ ètò ọlọ́sẹ̀ mẹ́rin tí wọ́n ṣe láti pèsè ìrànlọ́wọ́ fún ìdàgbàsókè iṣẹ́ kálukú wọn, ìmúrasílẹ̀ fún ètò ìdókòwò, ìpèsè àfihàn iṣẹ́ wọn fáwọn olùdókòwò àti ìtọ́sọ́nà látọ̀dọ̀ àwọn amòye. Ètò náà ni ẹ̀ka fún ìdàgbàsókè fún ọ̀rọ̀ ọ̀dọ́ lórílẹ̀-èdè yìí ṣe àgbékalẹ̀ rẹ̀ ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ aládàáni kan. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ, àwọn ọ̀dọ́ oníṣòwò mẹ́jọ tó bá ṣe dáadáa tó sì pèrègédé jùlọ nínú ètò náà ló máa ní àǹfààní láti gba owó tó tó 5 million naira ẹnìkọ̀ọ̀kan gẹ́gẹ́ bí owó ìdókòwò tí kò ní mú kí wọ́n pàdánù ìpín nínú iléeṣẹ́ wọn. Àwọn ọ̀dọ́ oníṣòwò nílẹ̀ Nàìjíríà ni wọ́n tí wọ́n bá nífẹ̀ẹ́ sí ètò náà, wọ́n ní a pé wọ́n lè láǹfààní àti forúkọsílẹ̀ nípasẹ̀ ojú òpó kan tí wọ́n pè ní Cascado. Àwọn tó bá fẹ́ kópa ni wọ́n gbọ́dọ̀ ṣètò àkọọ́lẹ̀ lójú òpó náà nípa pípèsè àlàyé nípa ara ẹni àti iṣẹ́ ajé eléyìí kálukú wọ́n yàn láàyò, kí wọ́n sì dáhùn àwọn ìbéèrè lórí fọ́ọ̀mù tó ń bẹ lójú òpó ọ̀hún, kí wọ́n sì fi ránṣẹ́ fún àyẹ̀wò tó tọ́ àti eléyìí tó yẹ.

Ẹni tí ń ṣe olùdíje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress NDC Peter Obi, òun ló ti bu ẹnu àtẹ́ lu ìkọlù àti ìpànìyàn tó fi mọ́ ìjínigbé tó ń wáyé ní àwọn apá orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ ní apá àárín gbùngbùn àríwá orílẹ̀-èdè yìí nígbà tó ń ké sí àwọn ìjọba lẹ́lẹ́kàjẹ̀ka láti gbé ìgbésẹ̀ akin láti dáwọ́ irú ìṣẹ̀lẹ̀ yìí dúró láwọn agbègbè àti ti ìbútòrò orílẹ̀-èdè yìí. Peter Obi ṣàkàwé ìṣẹ̀lẹ̀ ìkọlù ní ìpínlẹ̀ Benue, Plateau àti ìpínlẹ̀ Niger gẹ́gẹ́ bí ara wọn bíi tó yẹ kí ìjọba ti kéde ìlú òfarahàn lágbọn ètò ààbò orílẹ̀-èdè yìí nígbà tó sì ń lago ìkìlọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà ni wọn kò gbọdọ̀ fàyè lẹ̀ kó débi tí làásìgbò àti ìdàlúrú yóò ti di ohun tí yóò bá àwọn aráàlú lára mu. Ẹni tó ti gbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Anambra, wọn ló pe ìpèyé nínú àtẹ̀jáde oníròyìn eléyìí tó fi sójú òpó ayélujára X rẹ̀ lónìí. Ó ṣàlàyé pé ìkọlù náà ní àwọn apá ìpínlẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ti ń bẹ ní apá àárín gbùngbùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà. Òun ló jẹ́ àwọn nǹkan tó ti ń di tọrọ fọ́kálẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tí a kò sì gbọdọ̀ fi ọwọ́ yẹpẹrẹ mú kó má bàa di ohun tí yóò gbàṣọ lọ́rùn kò wà wá. Rọ ìjọba láti rí pé wọ́n mú ètò ààbò lọ́kùnkúndùn kí wọ́n sì rí pé ohun gbogbo tó ní ṣe pẹ̀lú ìdáàbòbò àwọn aráàlú òun ló jẹ wọ́n lógún nígbà tó jẹ́ pé àwọn orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ṣèṣe àkóso lé lórí òun ni ó di àwọn táwọn èèyàn kan pa ní ìpakúpa kí wọ́n sì rí pé wọ́n fọwọ́ òfin bí àwọn ti máa ṣiṣẹ́ láabi kí wọ́n sì fi ìyàtọ̀ tọ̀wọ́ jẹ wọ́n lábẹ́ òfin.

Àjọ tó wà fún ọ̀rọ̀ ètò àkóyawọ́ tó ń ti ẹ̀tọ́ lórí ohun tó ní ṣe pẹ̀lú àwọn iṣẹ́ àkànṣe lórílẹ̀-èdè Nàìjíríà SERAP, òun ló ti rọ alága fún àjọ ètò ìdìbò olómìnira nẹ̀wà INEC, ọ̀jọ̀gbọ́n Joel Ajamu-Pitan, láti ṣiṣẹ́ lójú iye tí àwọn àjọ àti ilé-iṣẹ́ tó ń ti àwọn olóṣèlú ti ń gbọ́dọ̀ lò fún ètò ìpolongo, eléyìí tí ààfin rẹ̀ fàyè ẹlẹ̀ nínú abala 91 ní 90 ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ìdìbò tọdún 2026. Àjọ SERAP ló rọ ilé-iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò nílẹ̀ yìí láti ṣe ìkéde àwọn gbèdéke iye owó tí kálukú wọn lè ná fún ẹgbẹ́ òṣèlú, àwọn olùdíje, àwọn olùṣe ètò àtìlẹyìn àti àwọn nǹkan tí ó jẹ́ tí ó dé sí ti àwọn orílẹ̀-èdè Nàìjíríà ní ẹ̀kúnrẹ́rẹ́. Ẹgbẹ́ náà ló pe ìpè yìí nínú àtẹ̀jáde kan ilé tí wọ́n pe wọ́n béèrè tí wọ́n sì bu ọwọ́ lù láti rántí ṣe igbákejì olùdarí fún àjọ náà, Kọlá Wọlé Olúwadáre. Àjọ SERAP rọ àjọ elétò ìdìbò ilẹ̀ yìí láti ṣe lójú gbogbo àwọn nǹkan tí wọ́n sì yà kalẹ̀, eléyìí tí ó ní ṣe pẹ̀lú ìwádìí ọ̀ràn kìnìún, ìṣàkóso àti àmójútó tí ó fi mọ bí wọn ó ṣe ṣe àgbéró gbogbo àwọn tí wọ́n ti yà kalẹ̀ fún ètò ìnáwó ètò ìdìbò tí ó wáyé lọ́dún 2027. Gẹ́gẹ́ bí àjọ SERAP ṣe sọ, kíkéde àwọn nǹkan wọ̀nyí ni ó fàyè gba àwọn orílẹ̀-èdè Nàìjíríà láti mọ̀ bóyá àyè tí òfin gbé kalẹ̀ fún àjọ ṣíṣètò ìdìbò ilẹ̀ yìí ó di ohun tí wọ́n ń tẹ̀lé àbí tí wọ́n ń tàpá sí lẹ́nu iṣẹ́ wọn.

Ọ̀gá àgbà àti alákòóso àgbà fọ́rọ̀ ètò ìsìnrú lórílẹ̀-èdè Nàìjíríà NYSC, Ọ̀gágun Ọlákúnlé Nephew, òní ó ti rọ àwọn ọ̀dọ́ lórílẹ̀-èdè Nàìjíríà láti gbáradì láti bẹ̀rẹ̀ ètò ìmúrasílẹ̀ fún àtìgbà ìṣàkóso ìdarí orílẹ̀-èdè yìí nígbà tó ń ṣe àtẹnumọ́ rẹ̀ wípé ọjọ́ iwájú orílẹ̀-èdè Nàìjíríà òun ló wà lọ́wọ́ gbogbo wọn. Nephew sọ̀rọ̀ yìí lánàá lásìkò tó ń ṣe àyẹ̀wò alágbára sí ibi tí a ti ń ṣètò ìlanilọ́yẹ̀ fún àwọn agùnbánirọ̀ ní ìpínlẹ̀ Katsina. Ó lágbo ìkìlọ̀ sétí àwọn agùnbánirọ̀ tó rọ́kàn wípé wọ́n gbọ́dọ̀ dira láti rí pé àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìdarí tàbí mímọ forílà ewu kọjá wọn ni pé ó ń ṣe kókó ṣe pàtàkì láti rí pé ọjọ́ iwájú orílẹ̀-èdè Nàìjíríà wọn làwọn náà ní ìkópa àti ìkápá nínú rẹ̀. Ọ̀gá àgbà àjọ yìí wọn ló ra àwọn agùnbánirọ̀ náà láti rí pé wọn ni àwọn náà fi ojú sọ́nà kí wọ́n mọ wo àwọn ipò àti àwọn ààyè tí ó ṣeéṣe káwọn náà mọ dì bí wọn ó sì mọ fi ìfojúsọ́nà àti mọ ṣètò mímọ kẹ́kọ̀ọ́ lára àwọn tó ti wà ní ipò ṣáájú lásìkò tá a wà yìí nígbà tí wọn sì mọ gbé ìgbésẹ̀ alágbára láti kópa tiwọn nínú ètò ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti mẹ́nuba àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú orin eléyìí tí àjọ náà máa ń kọ fáwọn ọ̀dọ́ eléyìí tó ní ṣe pẹ̀lú mímọ ṣe ètò ìtẹ́tígbọ́ àti mímọ já ìpè fún orílẹ̀-èdè yìí àti gbígbé orílẹ̀-èdè sókè nípa bí àwọn ọ̀dọ́ náà yóò ṣe máa kópa nínú àwọn ètò ìtẹ́wọ́wájú tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà. Ìṣẹ̀lẹ̀ iná mọ̀ rárá kan ni pé ó ba ọkàn àwọn ilé ìtajà mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ ilé ìtẹ́pí wọn ni a ti gbé ti pa ní gbajúgbajà ilé ìtajà tó jẹ́ ti iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ìgbòkègbodò orí irin lórílẹ̀-èdè Nàìjíríà. Ilé ìtẹ́pí wọn ni ó ń bẹ ní ojú ọ̀nà gbajúgbajà ọjà Lẹ́ṣinlọ́yẹ́ ní apá ìjọba ìbílẹ̀ Gúúsù Ìwọ̀ Oòrùn Ilẹ̀ Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ wọ́n pe àwọn dúkìá tó fi mọ́ àwọn nǹkan tó jẹ ohun à ń lò nínú ilé tó fi mọ́ àwọn nǹkan míì tí owó rẹ̀ ń lọ bí 80 million naira òun ni pé iná ọmọ rárá náà òun ló bàjẹ́ lánàá òde yìí. Wọ́n ṣe àkójọ rẹ̀ wípé iná yìí nìkan ló bẹ̀rẹ̀ ní ìkọwọ́ 5:00 AM eléyìí tó sì jẹ́ wípé àwọn òṣìṣẹ́ elétò panápaná kó tó di pé wọ́n ó débẹ̀ niná yìí ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ìjàm̀bá síbi tó kàn. Wọ́n ní lára àwọn tí ọ̀rọ̀ náà kàn tó jẹ́ olùtajà lágbègbè ọ̀hún Búsàrí Ọláyẹmí ẹni tí ó ń ta àwọn nǹkan tí wọ́n fi ń ṣe ẹ̀ṣọ́ ilé iyùn láwọn ilé kálukú ẹni pẹ̀lú àìtíṣe alábàṣiṣẹ́pọ̀ rẹ̀ Adébọ́lá Adéníyè òun ló jábọ̀ fáwọn oníròyìn wípé iná ọmọ rárá náà òun ló ba dúkìá tó ń lọ bíi 1,000,000 jẹ́ lára àwọn nǹkan tí wọ́n ń tà pẹ̀lú àwọn nǹkan oríṣiríṣi tí wọ́n fi ń ṣẹ̀ṣọ́ nínú ilé nígbà tí wọ́n fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ nínú àtẹ̀jáde kan ilé tó jáde nílùú Ìbàdàn ti ṣèlú lulẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹni tí sì olùbádámọ̀ràn pàtàkì sí gómìnà Ṣèyí Mákindé lórí ọ̀rọ̀ ètò àtúnṣe iléeṣẹ́ panápaná àti alága fún ọ̀rọ̀ iléeṣẹ́ panápaná nílẹ̀ yìí Maruf Akinwande ó rọ àwọn aráàlú àti gbogbo èèyàn láti wà ní ìfimúfínlẹ̀ nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó bá níṣe pẹ̀lú ọ̀rọ̀ iná mọ́ rárá. Àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ tó ń gbógun ti lílo egbògi olóró lórílẹ̀-èdè wa Nàìjíríà NDLEA wọ́n ní pé wọ́n ti fọwọ́ òfin gbé màmá kan eléyìí tí ọjọ́ rẹ̀ ń bẹ ní 181 lórí ẹ̀sùn pé mímọ́ ń ta àwọn nǹkan tí òfin kò fàyè gbà nílẹ̀ yìí ní agbègbè Ìlíṣàn ní ìpínlẹ̀ Ògùn. Wọ́n pe màmá yìí ní pé wọ́n fọwọ́ òfin gbé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ẹ ká mọ́ lọ́wọ́ eléyìí tí àjọ náà sì jẹ́ kó di mímọ̀ wípé ó gbà wípé òun ń ta àwọn nǹkan wọ̀nyí lẹ́bẹ̀ẹ́bẹ́ nígbà tí àjọ NDLEA sì jẹ́ kó di mímọ̀ wípé màmá yìí ni ìwádìí fi hàn wípé ó bẹ̀rẹ̀ iṣẹ́ yìí eléyìí tó ní ṣe pẹ̀lú mímọ ta àwọn egbògi olóró lẹ́yìn tí iná ọmọ rárá tó ja ilé ibi tó ti ń tajà eyín òun tó ti ń ta àwọn nǹkan tẹnu ń jẹ. Ìròyìn fìdí rẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ wípé ọmọ ọ̀hún eléyìí tí ṣe obìnrin tó ń gbé nílùú Èkó wọn ní pé ó máa ń fi àwọn nǹkan ìránṣẹ́ sí i ní ọjọ́ mẹ́rin mẹ́rin nígbà tí ó sì mọ láǹfààní àti mọ́ta fáwọn oníbàárà tiẹ̀.

Ọ̀gágun Mohammed Buba Marwa ló wá pàṣẹ wípé kí wọ́n gba onídùúró Mọ̀mọ́nà lẹ́yìn tí a pè wọ́n ní wọ́n láǹfààní àti bojú wo ọjọ́ orí rẹ̀ àti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú tó sùn débẹ̀ àti wá ṣe ọmọbìnrin rẹ̀ wọ́n ní pé wọ́n ti láǹfààní àti fọwọ́ òfin gbé báyìí pẹ̀lú bí ó ṣe ní ṣe pẹ̀lú nítorí Mọ̀mọ́nà bọ̀. Àkójọpọ̀ ìròyìn lẹ́wà fún ti alẹ́ tòní kò ní jù báyìí lọ ṣùgbọ́n kí a tó máa lọ. Ẹ jẹ́ kí a bójú àwọn kòkòrò tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn ọ̀la tí wọ́n wá fún yín pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti rí dájú pé ìwé àmúlò fún àwọn ẹ̀kọ́ ìmọ̀ ìṣirò èdè Gẹ̀ẹ́sì àti àwọn ẹ̀kọ́ tó ṣe kókó ṣe pàtàkì kò ní wọn láǹfààní àti dọ́dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n fẹ́ fi ṣe àmójútó lórí àkùdé tó ń débé ètò ẹ̀kọ́ tó pójú owó lórílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà níjọba àpapọ̀ ilẹ̀ yìí kéde ètò ẹ̀bùn ọ̀fẹ́ owó mílíọ̀nù márùn-ún náírà fáwọn ọ̀dọ́ tí wọ́n jẹ́ olùdókòwò lórílẹ̀-èdè yìí eléyìí tí a pè wọ́n ní ṣe àgbékalẹ̀ rẹ̀ tí ó sì ní ṣe pẹ̀lú àwọn nǹkan iṣẹ́ ìkọ́ni àti ètò ìdàgbàsókè ọlọ́sẹ̀ mẹ́rin gẹ́gẹ́ bí àgbékalẹ̀ eléyìí tí a ti ṣe àgbékalẹ̀ rẹ̀ lásìkò yìí. Bákan náà ni àjọ Sarah Abutiro alága fún àjọ elétò ìdìbò ilẹ̀ yìí ọ̀jọ̀gbọ́n Joash Amupitan láti ṣiṣẹ́ lójú ọ̀rọ̀ bóyá àjọ náà wọ́n ti gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí òfin ti fààyè gbà wọ́n láti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ iye àmúlò fún ètò ìpolongo ìbò nínú òfin abala kọkànlé ní 90 ìwé òfin ti ètò ìdìbò tọdún 2026. Bákan náà la mú wá fún yín wípé iná ọmọ rárá ní pé ó ṣẹyọ ní àwọn ilé ìtajà mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ kan eléyìí tí a pín àti tìpa ní gbajúgbajà ọjà lẹ́ṣinlọ́yẹ́ níjọba ìbílẹ̀ gúúsù ìwọ̀ oòrùn ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ lánàá òde yìí. Èyí lópin ìròyìn lẹ̀ wá fún ti alẹ́ tòní àkójọpọ̀ àti àtúntò ìròyìn olúwa látọwọ́ Kẹ́misọ́lá Williams ẹ̀ mọ́ gbàgbé wípé lè darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára wa gbogbo pẹ̀lú àti Wales Radio 893 nígbà tẹ̀lé fẹ́ràn tẹ́ ó sì tẹ̀lé wa lójú òpó ayélujára Facebook wa pẹ̀lú àti Wales Radio 893 FM fan page. Bákan náà lè gbọ́ àsọwọ́ iwájú sí lójú ìpọ́nà ti àgbáyé ti www.wellsradio893.com. Ẹ lè pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sójú òpó WhatsApp sí yàrá ìkóròyìnjọ ìkànnì yìí lórí ẹ̀rọ 0916-893-2000 fáwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó bá ṣojú ẹni. Adédàmọ́lá òlò èdè lómòròyìn náà wá sí ti gbọ́ yín ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì kànga gbọ́mọ̀gbẹ̀ Wales Radio 89.3 FM. Ọlọ́run yóò bùkún fún yín oorun ayọ̀ láòsàn.

ẹ̀rọ ìwọ ayọ̀ sólúwa ẹ̀yìn ilẹ̀ gbogbo ẹwà sí ẹnu ọ̀nà rẹ̀ tẹ̀yìn tọpẹ́ àti sí àgbàlá rẹ̀ tẹ̀yìn tìyìn kẹ́ ẹ máa dúpẹ́ fún. Ẹ ṣe ní ọba àwọn ọba. Ẹ máa fi ìyìn fún orúkọ rẹ̀ mímọ́. Ẹ máa kí ikú iṣẹ́ nígbà gbogbo. Torí pé ewéko igbó àwọn ń kí bàbá kú iṣẹ́. Àwọn ẹyẹ tí ń fò lójú ọ̀run àwọn náà ń ṣe ìbà fún Olódùmarè. Omi òkun àti ọ̀sà ń hó wọ́n fi ìyìn Olódùmarè hàn ni. Ẹ wo gbogbo àwọn ẹran inú ìgbẹ́ àwọn náà ń fò fáyọ̀. Òjò tó ń rọ̀ oòrùn tó ń mú àrá tó ń sán afẹ́fẹ́ tó ń fẹ́ àwọn náà ń fi títóbi agbára Ọlọ́run hàn ni o. Kí ni ó á ṣe mí, kí ni yóò ṣe ẹ̀yin náà, àwa ènìyàn rẹ̀ àti àgùntàn pápá rẹ̀ tá wà sọ pé a ní dúpẹ́. Ẹjá wá sí ẹnu ọ̀nà rẹ̀ tẹ̀yìn tọpẹ́ àti sí àgbàlá rẹ̀ tẹ̀yìn tìyìn. Kájọ dúpẹ́ fún. Kábíyèsí Olódùmarè, Ọlọ́run ọba mi ìbàrẹ́. Àkọ́dá ayé àṣẹ̀dá ọ̀run akọ̀ mọ́tò ṣìkà lẹ́yìn ọba mi aṣòro kọlù bí ògiri gbígbẹ. Ara wá, ara wo, ara ńlá ti fa igi gboyà tìpìlẹ̀ tìpìlẹ̀, ara ńlá ti fa igi gboyà bí aṣọ. Adàgbàmọ́ dàgbà oyè, adàgbàmọ́ tẹ́, adàgbàmọ́ tí, adàgbàmọ́ tẹ̀ wọ̀rọ̀kọ̀. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Ìwọ nìkan náà ni o, ìwọ nìkan lọba kan ṣoṣo tí gbogbo ọba ayé yìí ń ṣe kábíyèsí fún. Àní ìwọ nìkan náà ni, ìwọ nìkan lálàdé kan ṣoṣo tí gbogbo aládé ayé yìí ń ṣe fìlà fún. Ó ń fi ọba jẹ, ó tó ń rọ ọba lóyè. Kábíyèsí rẹ̀ Olódùmarè. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Akin nínú ilé, akin lójú ogun, arúdẹ́dẹ́ ọlá ọba mi, arúdẹ́dẹ́ ọlá, aláàfin àjọ̀bọ̀, aṣúdẹ̀dẹ̀ bí òjò, ọ̀rọ̀gọ̀ jígọ̀, ẹkùn ọkọ̀ òkè, gbóló ìgbani tí ń gbé gbogbo ọ̀rọ̀ kọ́rọ̀ mi. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Ó tóbi tóbi ọ̀run ògbà ọ́, ó fẹ̀fẹ̀fẹ̀ ọ̀run ògbà ọ́, ó gùngùngùn ọ̀run ògbà ọ́ o. Ó á fọ̀run ṣelé, ó fi ayé ṣe àpótí ìtìṣẹ̀. Gbogbo ayé pátápátá wá dàbí ẹlẹ́ngà níwájú rẹ̀ ọba mi òkè. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́. You are bigger than the biggest. You are mightier than the mightiest. You are higher than the highest. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́. You are the God who is, and you are the God who is to come. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́ o. Ọlọ́lọ́wọ́ iná, alápá iná, ọlọ́rọ̀ iná. Ó gbọ́ ara rẹ̀ kìkì dá iná ni Olódùmarè. Ló fi jẹ́ pé bó bá wù mí, mo lè pè ọ́ ní àkọ́kọ́ nínú iná. Bó bá sì tún wù mí, mo lè pè ọ́ ní ẹ̀kẹrin nínú iná o. Àti àkọ́kọ́ àti ẹ̀kẹrin, ìwọ náà níná tí ń jó ìgbẹ́ tí ìgbẹ́ ò ṣerun. Kábíyèsí rẹ̀ Olódùmarè. Ọlọ́run ọba mi ìbàrẹ́.
ẹ̀rọ ẹ̀ ń bà mí ṣẹ́ olódùmarè ẹ̀hún tó fi ń ṣe agbára kò yé èèyàn ṣe bí wọ́n ní ẹ̀rù jẹ̀jẹ̀jẹ̀jẹ̀ ọba mi ẹ̀rù jẹ̀jẹ̀ tí ń fi ẹ̀rù bẹ̀rù lẹ́rù ìwọ́ ní ẹ̀rù jẹ̀jẹ̀ ẹ̀rù jẹ̀jẹ̀jẹ̀ ọba mi ẹ̀rù jẹ̀jẹ̀ tí ń fi ẹ̀rù lé àwọn ẹ̀rù wọ̀gbó lọ ẹ̀rù wa rẹ́rù ẹ̀rù ń sá gbogbo wọn pátápátá ń sáré òjò kíjo kíjo ẹ̀rù ẹ̀ ń bà mí olódùmarè mo dáyé mo bárun lórí bó ṣe débẹ̀ kò yé mi ìdáyé mo dáyé òun ni mo bá là lọ́wọ́ mi alábẹ tó kọ́ èmi ò mọ́ mo ti ẹ̀ gbìyànjú mo bi àwọn tó tu kọ̀ mi wáyé léèrè wọ́n ní ò yá wọn náà o mo mọ̀ ń tẹ̀lẹ̀ àtijọ́ mo ti ń tẹ̀lẹ̀ kò jì mọ́ mi lẹ́sẹ̀ rí bẹ́ẹ̀ sì rí orí ayé tó ta wà yé inú ayé èyí tá ń gbé yé orí omi ló gbé lé o àní mò ń wo sánmà àtijọ́ mo ti ń wo sánmà òun náà jálù mí lórí rí bẹ́ẹ̀ sì rí sánmà ló tẹ́ lọ bí ẹni táṣọ yìí mo wò ó fín kò sópo kan tó fi gbèrò iṣẹ́ ọwọ́ rẹ náà ni olódùmarè ẹ̀rọ ẹ̀ ń bà mí ṣẹ́ ẹ̀hún tó fi ń ṣàgbára kò yé èèyàn kábíyèsí rẹ olódùmarè ọlọ́run ọba mi ìbàrẹ́ ọba tó lẹ̀mí mi ìbàrẹ́ o ìwọ lòkó tó gbé ayé mi ró ìbàrẹ́ o àgádágodo ẹ̀mí gbogbo èèyàn ìwọ ló ń ṣe ìwọ ló ń tì ìbàrẹ́ o ọba wọ̀ ọ́ ó ṣì tẹlòmíì bó bá sì tún wọ̀ ọ́ ó ti tẹlòmíì tí ò sì bàbá ńlẹ̀ tí ó bí ọ́ lè rè ta ni ò àdá ọ lẹ́jọ́ olódùmarè kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi.

mọ̀ ti dìjẹ jọ. Nígbà mo ń dá bèrè lórí ètò yìí, mo ní bó bá dùn ní ká jọ pàdé. Láàrin ìjẹjọ sóní tí mo ń sọ̀rọ̀ ṣé kí n má tàn yín, ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tí ilẹ̀ ti fi mọ̀, ọ̀pọ̀ ìjì ló ti jà, Ọlọ́run ọba mi òkè ni ò jẹ́ kí ìjà yóò gbé wa lọ. Ẹ̀yin kọ́ yìí, àwọn kan ti kú o, àwa kan la kù. Lára àwa tá a kù àyè, àwọn kan ń bẹ, wọ́n ń tọrọ kú fún wọn ni. Àní lára àwa tá a kù sẹ́, àwọn kan ń bẹ fúnra lára tí wọ́n làwọn ń tọrọ kú fúnra wọn. Ẹ̀yin wá bí mí lèrè pé kí lóde tó fi rí bẹ̀ kò yé mi náà. Àmọ́ mo rántí ọ̀rọ̀ ẹnu Ọlọ́run. Ṣé Bọ́lọ́run ló lóun ó ṣàánú fún àwọn tóun ó ṣàánú fún? A jẹ́ wípé èmi tí mò ń sọ̀rọ̀ ní ìkànnì West Radio 89.3 FM àti gbogbo ẹ̀yin tẹ́ lórí ọ̀fẹ́ láti mọ gbọ́ mi káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Àánú Ọlọ́run lájọ rí gbà o. Ẹ̀yin kọ́ yìí, ìmọ̀ ọ̀tá ni òfẹ́ kẹyẹ ó gbáyé mọ̀ orí ẹ̀yẹ ní kẹyẹ yọ, ọ̀tá ní dọ̀mẹ̀yẹ lókun, àwọn wọn tún ń dà lóró. Àwọn ẹ̀yìn náà ni ó ní kó lè ó wá jà, àwọn náà ó tún ní kólókó wá mú. Ẹ̀rọjú ayé ń dán. Àmọ́ orí ẹyẹ ni ò pẹyẹ o, bàbá mi òkè ló gbà kàtà lọ́wọ́ alákìtì wọn lójú wọn bá mọ̀. Ó gbà pọ́npọ́ lọ́wọ́ onípọ́npọ́ fi fọ́ọ̀mù onípọ́npọ́ lórí pọ́npọ́. Ẹ̀tọ́ onípọ́npọ́ gbọ́dọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ onípọ́npọ́ gbọ́dọ̀ gbìn. Abèsèrè Olódùmarè. Ọlọ́run ọba mi ìbàrẹ́ o. Oyè mọ̀ gbé orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà ká gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé. Ọba Ògo fẹ́ wọlé ni. Wọ́n ń bèrè pé ta ni ọba Ògo yìí? Olúwa tó le tó sì ní agbára ni. Olúwa tó ní agbára ni Ògo. Ẹ gbé orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà sẹ́ ká gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé. Ọba Ògo fẹ́ wọlé ni o. Ta ni ọba Ògo yìí? Olúwa àwọn ọmọ ogun, òun náà lọba Ògo.

자, 우리의 밀레이톤이 꺼낸 웨스트 라디오 89.3 FM 벨룰루비메가 오모토쇼 요 라디오 아포스토 바바 솔로 니파 우리의 미 안 솔로 니파 다로 로는 바바 솔로 니파 우리의 미 안 솔로 니파 ọ̀kan lára àwọn irinṣẹ́ èyí tọ́lọ́run fi ń ṣiṣẹ́ agbára láti pàṣẹ àwọn èèyàn rẹ̀ mímọ́. Bá a bá ń sọ̀rọ̀ nípa orin ẹ̀mí, à ń sọ̀rọ̀ nípa irinṣẹ́ èyí tọ́lọ́run mọ́ ń lò láti fi bẹ ayé àwọn èèyàn rẹ̀ wò nígbà tó bá fẹ́ ṣiṣẹ́ àdìtú ìyanu. Ohun èlò ẹ̀mí, ó ní orin ẹ̀mí jẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè. Ló fi jẹ́ wípé bá a bá ti ń sọ pé orin ẹ̀mí, bá a bá ti ń kọ orin ẹ̀mí, à ń pe ìwà láàyè Ọlọ́run sọ̀kalẹ̀ ni. Bẹ́nìkan bá wá sọ pé orin ẹ̀mí ò sí mọ́, a jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ohun tó ń sọ kò yé. Àbí èèyàn lè sọ wípé ìwà láàyè Ọlọ́run ò sí mọ́ ni. Bẹ́ẹ̀ bá láwọn tí ń kọ́ bí tàtijọ́ ò tó nǹkan mọ́, mo lè gba ilé òun pé wọn ò sí mọ́ òun ni hún-hún. Àbí èèyàn bá tún á ń sọ pé kò ti ẹ̀ wá sórin ẹ̀mí mọ́, a jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ìsọkúsọ ní sọgbà. Orin ẹ̀mí ò lè kú, torí pé ohun tá a bá pè ní ẹ̀mí iye ní. Ló fi jẹ́ wípé níbi ẹ bá ti rí tí wọ́n bá ti ń kọrin ẹ̀mí, àwọn iṣẹ́ agbára máa ṣẹlẹ̀ níbẹ̀. Níbi ẹ bá ti rí tí wọ́n ti ń kọrin ẹ̀mí, ìdè a máa já. Níbi wọ́n bá ti ń kọrin ẹ̀mí, ẹ̀mí Olódùmarè a máa ṣiṣẹ́ ìyanu. Níbi wọ́n bá ti ń kọrin ẹ̀mí, àwọn aláìsàn wọn a máa gbé àkété wọn, wọn ó sì máa lọ sí ilé. Àníṣe bí wọ́n bá ti ń kọrin ẹ̀mí, àwọn àgàn wọn a máa gbá ọmọ. Ẹni ṣe lóòótọ́, ohun tẹ́mi mọ̀ mò ń sọ fún yín. Ìbá jẹ́ pé mi ò mọ́, n ò ní sọ bẹ́ẹ̀ fún yín. Mò ń sọ ohun tí mo mọ̀, ohun tí mo rí. Ṣé kí n tó wá ṣàlàyé fún yín dáadáa? Níbi wọ́n bá ti ń kọrin ẹ̀mí, àbí wọ́n bá gbé òkú wá bẹ́ẹ̀, òkú a máa jíǹde. Bẹ́ẹ̀ni, agbára ń bẹ nínú orin ẹ̀mí. Òun ló fi jẹ́ wípé bẹ́ẹ̀ bá ti rí àwọn tí ń kọrin ẹ̀mí, àwọn wọ́n mọ iṣẹ́ pàtàkì èyí tí Ọlọ́run ń ṣe láti pàṣẹ orin ẹ̀mí ni. Ẹlòmíì bó bá jí, orin ẹ̀mí ni ó fi ṣẹnu. Kó tó sùn, orin ẹ̀mí ni ó kọ sùn. Kábíyèsí Olódùmarè. Orin ẹ̀mí ò lè kú o. Ṣebó ńlá wá fi ṣe àgbékalẹ̀ rẹ̀ ní ìkànnì wa. Fún gbogbo àwọn tí wọ́n rò wípé orin ẹ̀mí ò sí mọ́, àwa láàṣín bábá bíi tàtijọ́ mọ̀, ṣé kí n má tọ̀yìn ó Ọlọ́run ṣe ń ṣe bẹ̀bẹ̀ bíi tàtijọ́. Ẹ̀yin náà tẹ̀sí ẹ̀wò, ẹ rí kó dùn mọ̀ràn lẹ́nu ni, ó dùn jó yẹn lọ. Tọ́, ó yà ò ẹjá jọ rìn rìn àjò ẹ̀mí lálẹ́ tòní nínú orin ẹ̀mí. Lónìí mo lálejò. Wọ́n mọ̀ gbàlejò olórin ẹ̀mí lálẹ́ tòní, á jọ mọ́ takùrọ̀sọ. Wọ́n mọ̀ ti gbólóhùn ọ̀rọ̀ sí wọn, wọ́n sì mọ̀ dámi lóhùn. Láti mọ iṣẹ́ àti agbára èyí tí orin ẹ̀mí ní,

Oye, ẹ jẹ́ ṣe pápápá nítorí ìjọba àkókò. Ẹ jẹ́ kí n gbé àlejò mi wọlé fún talẹ́ tòní. Orin wọn náà ni wọ́n fi gbé wọn wọlé. Ọyá, ẹ bá ń jù sí níbẹ̀ wọn.

0: yọrùn.
1: Ẹlòmí ò mọ̀ pé ọmọ ìpínlẹ̀ Ògùn ni Òkòkó Ìlàrò. Tọ́ Alhaji Taiwo Azam Òkòkó ó ti gbà o.
0: Èmi ò máa fi forúkọ.
1: Ẹja agbáyé ṣe rere. Ayé òun náà nù o. Bá a kọ́lé Ògún bá ara mọ́tò ọgbọ̀n.
0: Ọba àwọn bá.
1: Ọjọ́ kan a ó fi gbogbo ẹ̀ lẹ̀, a ó ṣe kọjá lọ.
0: Ẹ ò rò.
1: O ṣe kàyídóborí mọ̀ rántí pé bọ́ba yóò rí ọ̀tọ̀run wọ̀.
0: Ọba tí gbogbo ènìyàn.
1: Tọ́ ó yẹ jẹ́ wọn a máa lọ ilé o.
0: Ìjọ nínú.
1: Ọmọ ìyá àdúrà. Arọgbé lòun bí ẹni rọ góòlù yín ní dágbére o.
0: Pátápátá ọlá.
1: Bí Jésù bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn lọ́jọ́ mẹ́jọ èmi àtẹ̀yìn láòtújọ pàdé.
0: Mo ta ìgọ̀.
1: Nǹkan kan ò ní ṣe mí, nǹkan kan ò ní ṣe yín.
0: Èmọ.
1: Àwa la ó wá, ẹ̀yin la ó bá.
0: I am that I am me. Olórí ayé gbogbo.
1: Olúgbèmí gan mọ́tọ̀ṣọ́ ló kọ tèmi Henry Osejì òní àjọṣiṣẹ́ gẹ́gẹ́ bí ọlọ́wọ́ Bọ́tìn ni. Gbogbo àwọn aláṣẹ ìkànnì yìí gbogbo yín pátápátá òun la kí o. Títí ọjọ́ mẹ́jọ ta ó tún mọ pàdé. Bí Jésù bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, èrè ò dàbọ̀.

nǹkan burúkú ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, kàǹga agbẹ́mágbẹ́.